mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Monday ọjọ́ ajé gbogbo ẹ̀yin tẹ́ ràjé jẹun o ẹ dìde ẹ máa bọ̀ níbi pẹpẹ pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank tèmi dire market gbági titun nílùú ìbàdàn gbogbo lé ẹ dìde ńlẹ ẹmi olúwa ní ká tún padà fi sít ká tún padà dé jesus city láàárọ yìí gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ bá ń bẹ nítòsí àti ibi tó jìnà bó o bá lè rápálá dé jesus city aago mẹsànán sí aago mọkànlá ni màá ṣe sáfíìsì ńbẹ ẹnìkan ní jesus city lágbára ọlọrun ẹ dìde ẹ mọ bọ níbi pẹpẹ já lọ dúpẹ fún bàbá mi ológun àjọbọ ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ ọlọrun ìjìnlẹ ìfẹ ọba tó pọ ní ipa tó ń fọhùn agbára gbogbo lé pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o òní ń dún láàárọ yìí bó o sì ṣe ń bọ níbi pẹpẹ mọmí ẹ mọ bọ níbi pẹpẹ yín ẹ mú owó kan dání lọwọ yín ó ní màá bá yín sọ tẹlẹ gbogbo ẹyin tẹ fẹ bẹrẹ sí tajà gbogbo ẹyin tẹ gba ọlọrun gbọ fún ìbẹrẹ ọtún ẹ mọ bọ níbi pẹpẹ ẹ já lọ dúpẹ lọwọ bàbá mi bàbá rẹ ẹni tó ṣeun ṣeun mo dúpẹ tèmi mo dúpẹ fún ẹyin ọmọ ọlọrun tẹ ń gbọ mi ẹ pé pastor mrs tèmítayọ bí gbogbo àwọn ọkùnrin ṣe dọbálẹ bẹẹ ni gbogbo àwọn mọmọ àwọn náà kúnlẹ wọn ń kí bàbá wọn pé o ńlá lájì kí bàbá mi ìwọ ńlá lájì gẹ a kí ọ pé ẹ káàárọ níjọba ọrun ẹ káàlẹ níjọba ọrun engineer ẹ na máìkì sí pastor mrs tèmítayọ lẹnu kí wọn ó gbọǹsókè.

0: ijó ni táwọn èèyàn bò ó. Àga nínú chọ́ọ̀tì mo sọ fún yín ẹlẹ́dẹ̀ mi ni mo gbé tàti mi ra ọ̀pọ̀lọpọ̀ àga. Bó ṣe wá mọ̀ wá chọ́ọ̀tì tó jẹ́ pé wọ̀gán ò fi ra àrẹ sọmọ ìjọ mi tó ní fi nǹkan kan mọ̀. Ẹni tí ò bá ní ntí ń jẹ tí owó ń wá wọn ì ní testimony bọ̀rọ̀. O sì kì í déyìn ò ní ẹ̀rí. Ẹ já mẹ́nu kú o. Ẹ bá wá fi nǹkan kan.
1: Mo ṣáà wá sí ìgbà yìí mi ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wẹ́ẹ̀sì yẹn mo wá wá wọ́n ń ṣe ìgbọ́wọ́lé lọ́wọ́ ìgbọ́wọ́lé yẹn wá jẹ́ ìgbọ́wọ́lé ẹlẹ́ẹ̀kẹsàn-án.
0: Ẹlẹ́ẹ̀kẹsàn-án
1: lẹ́kẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án ìgbọ́wọ́lé òun ni mo wá bí mo ṣe lọ kọ́ márúwá yẹn ni.
0: Ẹ lọ kọ́.
1: Bí mo ṣe lọ kọ́ nìyẹn mo wá báyàn kan wà márúwá mo wá wò pé wọ́n ní 2.8 million nǹkan tí mo lè gbà ni. Bí mo ṣe lọ gba márúwá ni.
0: Ẹ lọ gba márúwá ọmọ mi dáadáa.
1: Mo ṣàṣẹ lọ gba márúwá yẹn kò tó bóyá bí 4 months. Bàbá mi ò mọ sọ pé tí àwọn bá ti ń gbàdúrà owó tápówó ló fẹ́ mọ sàmí tápọmọ ló fẹ́ mọ sàmí ẹ mọ gbogbo táìmì ẹ̀mùsẹ̀ join program yìí ni gbogbo ẹ̀ lèmi mọ sàmí.
0: Àtọwọ́ àtọmọ àtọgbogbo ẹ̀rẹ̀
1: èmi ò mọ sàmí. Nígbà tí wọ́n sàfi tọ́ 4 months yẹn mo kàn ní síìsì pé mo lóyún ni.
0: Àyà.
1: Mo wá ní pé ìwọ lọ kẹ̀kẹ́ tí mo tẹ̀sẹ̀ ṣẹ̀ gbà báwo wá ni màá ṣe máa
0: gùn báyìí.
1: Mo kàn gbé fúnyàn kan gbé yẹn máa bá mi gùn. Mi ṣàpá láti ọdún yẹn títí di ọdún yìí mi ìpa Wednesday kankan jẹ. Mo wá máa wá.
0: Ẹ wá constantly.
1: Bẹ́ẹ̀ni ó wá tó táìmù kan bàbá mi wá lọ sí ìlú òkè kan tí wọ́n pè ní ìlú àwọn ìbejì.
0: Ìbejì ọ̀rà. Mo bá bomi
1: bọ̀. Àwọn aláwọ̀ wa bomi wá. Wọ́n bomi wá yí pé kí a wá mu omi ìbejì. Àwọn tó ń wá ìbejì èmi dẹ̀ ti wà nínú oyún. Mo dẹ̀ ti ya scam mẹ́rin. Ó wá di Wednesday yẹn àwa wá mu omi ìbejì.
0: Ẹ̀yin mu omi ìbejì.
1: Bẹ́ẹ̀ni mo wá lọ sí kílíníìkì ní Wednesday tó tẹ̀lé. Àwọn sọ pé mo wá ní mo fíìlì kankan ní inú mi bákàbákà. Ẹni wá ní ṣe mo lówó lọ́wọ́ tí mo fi lè lọ ya scam wá ní àmó lówó lọ́wọ́. Mo bá lọ ya scam wọ́n bá ní nǹkan táwọn máa rí méjì ló máa wà ń bẹ mo wá ní àtọ́sùn yà.
0: Ẹkùn yà mo ti ṣe mẹ́rin tẹ́lẹ̀.
1: Ṣé mo ti ṣe mẹ́rin tẹ́lẹ̀ kan yẹ̀ wò. Àwọn ni ẹsẹ̀ méjì ni orí méjì.
0: Orí méjì.
1: Mo bá délé mo bá gbé fún bàbá ó bá ní ibo ló sí rí mú ni ìgbà tó bá dìgbà yẹn ná. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé pé ọlọ́run fún mi ní ìbejì ọkùnrin méjì.
0: Táyà ìdà. Mo dúpẹ́ Olúwa. Jésù Olúwa wa nígbà mọ̀ ń sọ tí mọ̀ ń wàásù lọ pé prophets are agents of reward. Mo sọ̀rọ̀ débẹ̀ prophets give instruction direction. Olúwa ní kí n lọ ṣe sọjí ní igbó ọ̀rà. Bí mo ṣe dégbó ọ̀rà báyìí wọ́n ní ẹ káàbọ̀ gbogbo àwọn tó wá pàdé mi ní ẹ káàbọ̀ sílùú ìbejì. Mo ní ìbejì kẹ wọ́n wá ní ìlú ìbejì lẹ́wà yìí mo níbi ìbò wọ́n ní kò sí ilé kankan nílùú yìí tí wọn ò ti níbejì. Mo ní ẹṣú ọ chọ́ọ̀tì rẹ́gbẹ̀rẹ̀ tí mo wà ń bẹ̀ àwọn náà bá mi kọ̀ǹfàmì ẹ̀. Mo bá ń gbàdúrà fáwọn èèyàn lọ ibẹ̀ ni mo ti gbóhùn Olúwa ni lọ bu omi kí wọ́n bọ̀ bu omi máa gbébọ̀ nìbàdàn fún àwọn tí bá ń wojú Olúwa ìkan náà tó rí. Ọyà boy. See yourself. Haya. Me meyi de be owo meji meji. Ofe ibeji. Ofe shop meji meji. Ofe ka le meji. Meji meji. Everything na double double. Ẹgbẹ́ ọwọ́ lórí. Oore oní méjì méjì. Bọ̀ ọba ti ń pòǹbí. Bọ̀ ọba ti ń lọ lójú ọ̀nà. Owó ní méjì méjì. Double portion of promotion. Double double. Ẹ ní double double. Ẹ wá ní double major. Gbogbo ẹni tí àmì ẹ̀ bá lè dún ju tẹnìkan lọ́nà ẹ̀yìn méjèèjì ọya gba oore nínú ọ̀pọ̀ méjì. Elisha wí pé ó ní Elijah bí kí n lọ fẹ́ ó ní I want double portion of your anointing double portion of your power ìṣẹ́kù méjì agbára.

0: gbogbo ẹyin tẹ wá bí lónìí ìṣẹ́po méjì anointing ti ń ṣiṣẹ́ ń bí ìṣẹ́po méjì ìbùkún ọlọ́run ẹ̀tàn sí àmì kọjá wọnú ayé rẹ lọ. Ẹyin ìbejì kí ọlọ́run kó wò yín. Ẹyẹ àṣẹ tí mo bẹ ẹ wá dìde mọ̀mọ́ ọ̀kadà ẹjọ́kọ̀sá kẹ̀kẹ́ yín wà.
1: Máríwá yẹn àwọn ẹ̀jẹ̀ mọ̀ pé sí nǹkan tí àwọn ọkùnrin bá báyà gùn wọ́n máa gùn ẹni àwọn ni. Ìgbà tó fi máa tó stage tí mo fẹ́ máa gún máríwá yẹn mo sọ òyìn pé kò dàbí kí n gun tuntun mọ́. Mo kàn sọ fún èèyàn kan nípa tí má dẹ́rù yàn tó lè ra máríwá fún mi o. Ẹni bá ní máríwá lọ price ẹ̀ wo mo bá pè ní pé wọ́n ní 4.6 million.
0: Ó ti di 4.6.
1: Ó bá ní 4.6. Ok. Mo ṣáà wà sí church. Ibi tá a ti wá ń ṣe program lọ́wọ́ á pè mí pé ibo lẹwà mo ni mo wà ní program wọn lókè. Ìgbà tá a wá jáde wọn á pè mí yí pé àwọn wà ní ìyànà lodge. Bọ̀ tẹ bá ń bọ̀ ẹ má gbé máríwá ti ọ̀dọ́ yín yẹn wá o ni pé ẹ wá rí mi níbẹ̀. Ìgbà tí mo débẹ̀ mo ṣàrí pé ibi tí wọ́n ti ń ta máríwá ni. Wọ́n bá ní kí n check àwọn máríwá yẹn ò ṣe nǹkan tó yẹ kó wà níbẹ̀ ni
0: ó wà
1: níbẹ̀. Nǹkan tó yẹ kó wà níbẹ̀ ni ó wà níbẹ̀. Àbá ni èwo lẹ́fẹ́ nínú
0: gbogbo àwọn máríwá yẹn.
1: Èmi bá náwó sí ká ilé náà sì wá òkè bá ní àkí ń jẹ́ ká wọlé ká lọ sanwó. Wọ́n bá lọ sanwó èmi bá gbé máríwá wálé.
0: Ẹ gbé máríwá wálé.
1: Ẹ wọ́n tún ní kí n lọ sí secretariat pé fún place number ti wèé mo dẹ̀ lọ wọ́n tún sanwó 55,000 àwọn ni wọ́n san. Wọ́n ṣe ní fi máa wà ní ẹ̀kẹ́ báwo ni mo ti fẹ́ máa san owó yẹn tó máa rọ̀ mí lọ́rùn. Mo tẹ̀ ṣàlàyé fún wọn pé ọlọ́run bàbá mi yóò ràn mí lọ́wọ́. Bàbá mi ẹ ṣe o nítorí pé ẹ gba ìpè yìí nítorí pé mo darapọ̀ mọ́ ìpè yìí ojú òsì mi mi tọrọ jẹ. Tòótọ́ mo lè má sí ní juba yìí lọ nínú ìpè yìí mo mọ̀ pé máa ní juba yìí lọ. Bàbá mi ẹ ṣe o.
0: Àwọn àbejì náà wọ́n wá yẹn. Wọ́n bá ṣe pé lọ́nà ni ìwọ tó ìran tó mọ̀ sí orin ọ̀rá sánù lára rẹ̀ àìsàn tó fẹ́ lò rẹ ni tí ó sànú ẹ̀ bọ̀ kíkẹ́ ọ̀dà tí wọ́n bá ní wọ́n rà máa ru abọ̀ nísìnyí ṣé o ní fi gbági ṣé ẹ lọ kọ́ ni.
1: Mo lọkọ ni ní Yemẹtu.
0: Yemẹtu lẹ ti lọkọ.
1: Bẹ́ẹ̀ni
0: oṣù mélòó
1: ní barak mo ẹ mọ̀ pé nǹkan tó bá ń wá lọ́kẹ́ èèyàn ó máa tètè ìzí lọ wé èèyàn bí èmi ṣe lọ síbẹ̀ ó ṣà ń ṣe èmi gàràgàrà bíi kí n sì
0: mọ̀ wá
1: kò tó ọ̀sẹ̀ méjì tí mo fi mọ̀ wá.
0: Kò tó ọ̀sẹ̀ méjì ẹ wá ń kó èrò bo lẹ mọ kó.
1: Bódìjà ọjọ́ mọ̀ níyà.
0: Ẹ máa ń pè wò ni.
1: Bẹ́ẹ̀ ni yóò wá lọ sí UI náà.
0: Bó lẹ ṣe máa sọ.
1: Tá a bá wà ní bẹ̀rẹ̀ a máa sọ yẹ pé bẹ̀rẹ̀ bódìjà ọjọ́ UI.
0: Bódìjà ọjọ́ UI bódìjà ọjọ́ UI.
1: Bẹ́ẹ̀ ni sọ. Bàbá mi mo wá tòótọ́ mo gbàgbọ́ nínú pé yín pé nǹkan tí mo fi ọlọ́run á ṣe o. Mo fẹ́ open shop kẹ̀kẹ́ títílẹ̀ yẹn mo fẹ́ tà tó kí mo ti kọ́ for sale sí.
0: Èwo ni ẹ.
1: Ìsìn tẹ́lẹ̀ mo fẹ́ tà kí n fi open shop.
0: Kí lẹ fẹ́ máa tà.
1: Mo fẹ́ máa ta provision.
0: Provision.
1: Àti wine.
0: Àti wine. Mọ́ǹtì wo wọ́n bí.
1: Mi.
0: Ẹ sọ ọba ìsìn. Ẹ mú mi náà mọ́. Ẹ ra fíríjì ńlá kẹ gbé sí. Kí kẹ̀kẹ́ yẹn lọ ń gbà kó sì mowó gidi jáde bó bá sì fẹ́ rà yẹn lọ rà. Kò ní jáàmù lọ́wọ́ yín ṣé ẹ tún ti gbé fọ́pìn mi báyìí.
1: Lára o ni mo gbé wá sí ibà fún ara mi ni mò ń.
0: Lẹ́gùn wá lónìí.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ̀yin lẹ máa ń wa ilé yìí.
1: Fún ara mi ni.
0: Kì í sì disturb service.
1: Rárá sà.
0: Ó tán bẹ́ẹ̀ lómi báyìí ti owó téńté ní báyìí àlòkù wọn fún yọ sà lọ sọ sí. Ìta nǹkan bí ire. O lè mọ tá a ṣe. O lè mọ tá a ṣe. Ẹni tí ó dé chọ́ọ̀chì yìí o kò lè. Ẹgbọ́n mi tọ́ bá ṣe pé ní tí mo Jésù náà rè tí wọ́n fi ń bu wákàkì àfàràmọ́. Ṣé oògùn tí mò ń ṣe fún yín sí àmọ́ ṣe lọ. Mọ̀mọ́ yìí wà á gba yìí. Ẹ wo bí gbogbo ẹ ṣe lọ wá tẹ́wọ́ kí ni nǹkan tuntun tó fẹ́ rà lọ́sẹ̀ yìí tó ní ìparí oṣù tó tó ní ìbẹ̀rẹ̀ oṣù titun nínú kan sí àmì gbàgbára láti lè ní láti lè rà á.
2: bere lotun gbagbara otun ki gbe aye mi gbagbara otun in the name of Jesus Christ. Eja Lord Jesus City ago mesan ni a pade bo mo nlori Facebook nisin YouTube and TikTok an lo se nkan to yato gedegede o atun ti bere nkan mi o mami mo fe di pelu gbogbo ti won pe ni oko emi aya emi nta fe doju ija ko nisin re ah pepe yo pon mo lori Facebook o dekunle epaphras mo si be ni keni church eyin wo le nfe ibere otun mo kan fe ko fi iwubo ti pe oluwa mo fe gbe nkan re se lose yi atomode atagba kan mu iwubo 1000 ko fi ti eyin te ba ni ida mewa na fi si account number church ni 1966 36 38 73 e tun pe 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ogbe jade account number church ni bi ni oba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ogbe jade First Bank ni ye gbogbo eyin omo Olorun ti won bi loni da e wa kunle e wa do bale eyin te mark wedding anniversary yin na agbara ko wonu e ki aye yin o jade lotun e gbagbara lati tun bere lotun o sojo bi e loni igba ti o ba fi diwo yi odun tin bo ti Jesu o ba ti de ibi ti won fi yin si ko le mo ba yin bayi loluwa wi e gbaye to dun latoni lo e gbaye to po e gbaye to pe in the name of Jesus may your life begin afresh. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Mo gbadura fun president ati governor wa. Bayi loluwa wi e ma tinu ogo wonu ogo. Gbogbo eyan omo lewe e lo serere e bere lotun in Jesus name. Any kind of special testimony e je ki o loud connect lori number it is well with you. 080-88-71-65-66 080-88-71-65-66 E send the message in ire atanu ko bayin e je mo lori Facebook. You are blessed. It is well with you.
3: Babi magbabe babe magbabi ibikan le yin o gba ta ide bi awon re eya so wa ke polowo oja ka jo bugbaje lori ikanni glow 99.1 fm ijapo akure onile ise nla ati kereje kereje onise owo atosise ijoba eja jo se

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Àkọ́bí ọmọ yín lónìí àwọn sáàmù méje tí mo máa pè lónìí. Gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti gbòm mi tí Ọlọ́run bá ṣe ọ́ ní àkọ́bí, àbó ojé ọ̀kan nínú àwọn tó bí àkọ́bí. Àwọn sáàmù tí wọ́n pè nínú ìpàdé tòní, ẹ̀yin ni sáàmù náà wà fún o. Ẹ lè rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀, ẹ sẹ́ndì ẹ̀ sáwọn ọmọ yín. Gbogbo agbára tó dúró ní ìkóríta àṣeyọrí tó ló ń fẹ́ pàdé àkọ́bí ọmọ rẹ, agbára yẹn máa sọ agbára nù. Gbogbo ẹni tó ṣẹ̀ tó rò tó ló ń fẹ́ gba bí àkọ́bí mú ọ, kó tó mú ìpinnu rẹ̀ ṣe, ẹni tó ní ayé àti ọ̀run ó máa gbà ọ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹbọ tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ, gbogbo kòtò tí wọ́n

nítorí rẹ nítorí àkọ́bí rẹ mami iṣẹ́ ẹ máa sàmì iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday o ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Christy gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Christy tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè náà lu apá mọ́tò rẹ àbòdù tẹ́ ẹ bá wọ lórí òkè ẹ kàn bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa sáàmù alákọ̀ọ́kọ́ kí àkọ́bí ọmọ ka Psalm 112:1-3 Psalm 128 ẹjẹ́ kí gbogbo àkọ́bí máa ka Psalm 127 ẹjẹ́ kí wọ́n ka Psalm 20:1-5 ẹjẹ́ kí gbogbo àkọ́bí ọmọ ka Psalm 5:12 ó dẹ̀ dá mi lójú pé bó o ṣe ń ka ogun àkọ́bí ò máa rí dànù lórí rẹ nínú àdúrà tàná mo ń sọ wípé tẹ́ ẹ bá rí àkọ́bí kan tó ṣàṣeyọrí tí ọwọ́ rẹ̀ gbé sókè ju àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ kẹ́ ẹ lọ mọ̀ pé àwọn òbí rẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúà wọ́n ti gun orí òkè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára ni wọ́n ti ṣe kó tó di pé ọ̀nà ńlá nítorí ti àkọ́bí ẹ wò ó sà jákọ́bù àti ísọ̀ ìyá wọn gangan ló gbógun ti àkọ́bí ó ní jákọ́bù ìwọ lọ mú aṣọ ẹ̀gbọ́n rẹ wá kó o wọ̀ ọ́ wọn ò ṣe gbàràdá fún ọ wọn ò gbà á sì kí ẹ̀gbọ́n rẹ wọn ò gbà á lé ọ lọ́wọ́ Matthew bẹ́ẹ̀ ni ẹ ṣe o wọn gba ògo lọ́wọ́ ísọ̀ wọn gbé lé jákọ́bù lọ́wọ́ Matthew ọlọ́run ò dá sí ọlọ́run ń wò wọn ísọ̀ ń ké ó ń sunkún ṣùgbọ́n ògo ti bọ́ sọ́wọ́ jákọ́bù ta ló sàmì mo gbàdúrà ògo àkọ́bí ti ń bẹ lọ́wọ́ rẹ ayé ò ní gbà sọnù ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ tẹ́lẹ̀ ọ̀sẹ̀ àwọn àkọ́bí la wà yìí a máa ń pe kinní kan ní òru àkọ́bí òru àkọ́bí yẹn ẹ̀ẹ̀kan lọ́dún ni gbogbo èèyàn pátá ohun tẹ́ ẹ máa ṣe ni pé ẹ gbé kẹ́gì empty keg ẹ gbé wá sí orí òkè inú mọ́ wọ̀ torí pé October 1 ń la máa ń sí omi yẹn á dẹ̀ sí ìṣòro ọjọ́ crossover a ó jọ ṣe lórí òkè inú mọ́ wọ̀ bá a bá ti ń parí a bọ́ sí October 1 ìṣòro méjì náà ni mọ́mí ẹ mọ́ mi ṣe ṣe wá rí àwọn ọmọ yíyẹn àkọ́bí yíyẹn ẹ mú fọ́tò rẹ̀ ẹ kọ nǹkan méjì yìí sí lẹ́yìn alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ àánú ẹlẹ́kejì ẹ̀kọ́ ìrànlọ́wọ́ àánú àti ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá dórí òkè gbólóhùn kẹta tẹ́ ẹ máa kọ pẹ̀lú ẹ̀ èmi ò sọ fún yín ẹgbọ́n ọ̀rọ̀ olúwa o lórúkọ jésù ibi ò ní bá ọmọ yín àní ibi ò ní bá ọmọ yín Matthew tá a bá ń sọ nípa àkọ́bí àkọ́bí ló máa ń bá bàbá àti ìyá jìyà àwọn nǹkan méje wà tó máa ń dá àkọ́bí dúró ṣùgbọ́n mo ń sọ lánàá àwọn àkọ́bí tí a bá ìtojúkọ pàdé number one a ti sọ nípa Kéènì àkọ́bí Ádámù àti Éfà a ti sọ nípa Ísọ̀ ẹni tí a bí tí ó jẹ́ kó jagun dénú ayé ni a dẹ̀ ti sọ nípa Ismaili ẹni tí ó jẹ́ àkọ́bí fún Ábrahamu bí ẹ ṣe gbà lọ́wọ́ ẹ̀ tí a fún Isaki Matthew àti sọ nípa Rúbẹ́nì Manasse ọmọ Jósẹ́fù òun lọ̀rọ̀ kan o Manasse Genesis 48:17 Genesis 48:17 bàbá Jósẹ́fù ó fẹ́ gbàdúrà fún àwọn ọmọ Jósẹ́fù ó wá ní ẹ bá mi kún ọmọ méjèèjì Matthew bàbá ò ríran dáadáa ó wá gbé ọwọ́ ọ̀tún ó gbé lérí àbúrò èyí tí ṣe Efraimu ó gbé ọwọ́ òsì ó gbé lé Manasse èyí tí ṣàkọ́bí Jósẹ́fù wá rí pé bàbá àwọn ń gbàdúrà Jósẹ́fù ní bá mi

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa wa ni jọ ìkànnì glow fm àkúrẹ oríṣiríṣi nínú ẹyọ kan.
1: FM ń ṣe bẹbẹ ètò gbójú ọdẹ ni.
2: Ó tún tún dé o, ògbójú ọdẹ tí ò ṣe gbéná wojú rẹ̀ láàjìn. Àkùkọ gàgàrà tí ò pé kẹgbẹ́ rẹ̀ yókù bọ́kọ̀. Abala àkọ́kọ́ nínú ètò yìí làwọn ọdẹ jàǹkàn jàǹkàn tí wọ́n mọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀.
3: Ọdẹ dẹ́ bá wọn lè gbé àgbẹ̀ gbogbo wọn lọ.
2: Òun ojú wọn rí ní gbó ọdẹ abala ẹlẹ́ẹ̀kejì làwọn àwòrìṣàṣà babaláwo tí wọ́n mọ tí fún tẹ̀dọ̀ ń ti fa sọ.
4: Kéke jàkẹ́ àwòdì òró tọ̀nà ní pàlàkàlẹ́ sí àwòjẹ sàmúdù ọwọ́ ó àwọn olùkí fún olúwo dúró.
2: Láìlẹ́jà ń bá kàn nínú láti ọwọ́ atọ́kùn ètò ọmọ méjì èjì rẹ̀ ọmọ bàbá lẹ́rìn pa òun ni yóò máa gbéjú ọ̀hún sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́ ṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án àṣálẹ́ sí mẹ́wàá ó yá o ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbọ́.

0: ẹ̀rí kan.
1: Bẹ́ẹ̀ni o, Ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ wá pàdé bàbá voice of testimony ní Glonity 9.1 FM. Láti táyé ọmọ ènìyàn jẹ lórí ètò tá a pè ní. Bíbí Bíbélì wí. Ó yá o, ẹni àmì òróró Ọlọ́run ti wà ń kalẹ̀ fún yín.
2: Prophet and servant Aburumoku Stephen.
1: Ojú Adéyẹmí. Lórí ètò tá a pè ní. Kí ni Bíbélì wí?
3: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glo 99.1 FM, Ìjàpọ̀ Estate, Àkúrẹ́.
1: Ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀,
4: ọ̀rọ̀ ìwòsàn,
1: ọ̀rọ̀ ìmúniláradá,
4: tẹ́tí sí ètò yìí,
1: ìkànnì Glo 99.1 FM.

lọ́sẹ̀ yìí ògó máa búyọ̀. Ògó dìde lọ́sẹ̀ yìí. Wàárẹ̀ ni parati lọ́sẹ̀ yìí. Àjíǹde àti iyẹ̀ yóò gbé ọ sókè lọ́sẹ̀ yìí o. Òní gbari sí ti gbèsè tó jẹ́ o. Ìbùkún àjẹdójú alóyè gbà tọmọtọmọ lọ́sẹ̀ yìí o. Ọ̀run sọ̀rọ̀ ogun ọlọ́run kéde rẹ sí rere tọmọtọmọ lọ́sẹ̀ yìí o. Látorí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọwọ́ rẹ̀ máa tẹ owó lọ́sẹ̀ yìí. Òfurufú fi jẹ́ ọwọ́ rẹ̀ ayé rẹ̀ jáde lábẹ́ sírú tọmọtọmọ. Ọjọ́ dé ọjọ́ fọ̀hún. Ayé ọmọ rẹ fọ̀hún lọ́sẹ̀ yìí o. Ìyà òdà òní jìyà tọmọtọmọ. Níbi tó yẹ kó ti náwó òní tẹ́wọ́ lásán o. Níbi tí ó sí ìrètí ìyádúgbé owó tọmọtọmọ. Níbi tí ẹ̀tọ́ rẹ̀ á sí olú ọmọ ọgbà jáde. Ògùn iṣẹ́ rẹ máa jáde lábẹ́ àhámọ́ ayé. Ògùn iṣẹ́ yìí jáde nínú túbú ìkà. Ògùn iṣẹ́ rẹ lọ tààrà síbi ńlá látòní lọ. Wà á rí ọ̀nà àbáyọ sí iṣẹ́ rere rẹ lọ́sẹ̀ yìí. Ire ìdílé tá a gbé pamọ́ yẹ jáde. Ọ̀nà tó pọ̀ là ń bá wọnú ọjà ọ̀nà eré ó yá kó sí fọlé ni o. Owó máa bá ọ̀nà rẹpẹtẹ wọlé. Oríṣi ọ̀nà àbáyọ gbogbo yóò là fún wa tọmọ rẹ. Ẹ̀gún málòwó ó ṣẹ́nu léyìí o. Ẹ̀gún kúrẹ̀tẹ̀ olú àbàjẹ́. Àjùlọ Ọlọ́dúnmọ́rẹ̀ máa gbé ọjọ́ rẹ sí gbangba. Ògo kọ̀rọ̀ níyì ọmọ rẹ máa lo ògo gbangba o. Ó yẹ máa lọ síwájú àti síwájú sí. Gbogbo ẹni tó ń gbé mi ní àgbáyé fi ìtara ṣe àmì ẹlẹ́yìí àṣẹ àti agbára ìgbẹ́dìde kó wọnú ayé yín o. Àkìrí kékeré àkàtíkì nílé wa kọ́lé mọ́lé o. Ẹ̀mí padà sẹ́yìn ó jóná nù léyìí o. Ayé yín gba ìtura. Ogun àìnídópin. Ẹyin ló ń di àkíkọ wàádìí ńlá tọmọtọmọ. Ó yẹ lọ di alábùkú fún tọmọtọmọ o. Ọlọ́run àtọlọ́rẹ́ máa dá ọmọ tọmọtọmọ. Ọlọ́run máa fara hàn bí aláàánú rẹ̀. Gbogbo wọn ẹlẹ́dàá wípé ọ̀sẹ̀ yìí ó máa dára fún ọjọ́ ọ̀sẹ̀ tó kọjá lọ. Dẹ́ni mọ́mí ológo nìyẹn ẹ̀rí ògolo láyé. Ohun gbogbo tó ń là kọjá yóò padà di tẹ́símọ́nì o. Àfúni lórí ajagborí ìmọ̀lú lọ́wọ́ ẹni kò ní mọ̀nà ilé rẹ o. Àfíní ṣe yẹyẹ kò ní mọ̀nà ilé yín o. Èrò ọkàn rẹ kò ní padà sọ ọ́ di ọ̀tá Ọlọ́run. Alẹ́ rẹ̀ máa sá tọmọtọmọ. Ọ̀pọ̀ ènìyàn yóò ṣe yín lóore lọ́sẹ̀ yìí o. Lọ́sẹ̀ yìí ò ní rógún àrìnà kò ibi o. Ajé máa wọlé yín tọmọtọmọ o. Ẹ̀mí àsùpiyè Olúwa Bàṣẹ́ náà jẹ́ o. Olúwa yóò gbé ọ̀níjà lọ́sẹ̀ yìí. Ògo yìí máa dalẹ̀. Àwọn ayé rẹ padà bọ̀ sípò lọ́sẹ̀ yìí o. Ìgbà ọ̀tún dé. Ire dé. Àsìkò yìí padà dé. Ògo ọmọ rẹ máa lékè téńté. Ó yẹ gba ìṣẹ́gun lọ́wọ́ ogun ìdílé. Ní àárín ẹ̀gún ni mọ̀rìwò ṣẹ̀ṣọ́ ó yá wà kúkú borí tọmọtọmọ. Ẹ̀gbọ́n Joseph fẹ́nu gbọ́lẹ̀ níwájú rẹ̀ àwọn ọ̀tá rẹ̀ yóò fẹ́nu gbọ́lẹ̀. Ó yá lọ́la lùyọ̀ lọ́la lùlà lọ́sọ̀ríire. Ọ̀run gbé ọ̀gá ju bó ṣe lérò lọ. Kò sí àtakò mọ́ lọ́sẹ̀ yìí o. Wà á tẹ́gbẹ̀. Owó máa wọlé lọ́sẹ̀ yìí. Orí ọ̀fẹ́ lọ́wọ́ níní ó yá gba tiẹ̀. Orí ọ̀fẹ́ ni ilé kíkọ́ kò ní fún ọrù tọmọtọmọ o. Orí ọ̀fẹ́ ló ń jẹun ó yá gba tiẹ̀ dọ́jọ́ alẹ́. Àdáni wáyé máa gbóhùn rẹ tọmọtọmọ lọ́sẹ̀ yìí. O ní tìrì ogó jẹun nílé ọmọ rẹ. Ibi tó fojú sí ìyanu máa ṣẹlẹ̀ níbẹ̀. Gbọ́mi dáadáa kí lè ní tó ṣe ẹnìkan máa ṣe ọ lóore. Àsọtẹ́lẹ̀ lè yóò lè tàṣe wàá kọ́rẹ́ wọlé lónìí o. Ọ̀rọ̀ tó bá ṣe tilẹ̀ ló ń gbé wàá fowó pàṣẹ lọ́sẹ̀ yìí. Ibikíbi tó ti gbọ́mi ní gbogbo àgbáyé ọ̀run ṣe ọ lóore lónìí o. Ibi tó yẹ kó o ti náwó o ní faradí o. Olówó ṣe ohun gbogbo tá ó yá wàá lówó lọ́pọ̀lọpọ̀. O ní rogun ìnáwó òdì lọ́sẹ̀ yìí. Owó tó ti sí ìsìlẹ̀kùn rẹ̀ ṣe ó wọlé wẹ́rẹ́ o. Ayé máa fọwọ́dún owó sí àkáǹtì rẹ lọ́sẹ̀ yìí o. Ibi tó rọ kan owó sí lọ́sẹ̀ yìí owó máa wọlé. Ọ̀sẹ̀ tuntun ẹgbẹ́ ìgbéga. Ọ̀sẹ̀ tuntun àánú tuntun. Ọ̀sẹ̀ tuntun oríire tuntun. Ọ̀sẹ̀ tuntun promotion tuntun. Ọ̀sẹ̀ tuntun iṣẹ́ tuntun. Ọ̀sẹ̀ tuntun àánú tuntun. Ire ò ní fún ọrú tọmọtọmọ lọ́sẹ̀ yìí o. Ọjọ́ ìrí rẹ ò ṣe é sún síwájú mọ́ o. Ó yá gbá ìrí rẹ lẹ́ni màmá. Ó yá gbà gbà. Ọba mi abọ́lùmọ bí owó yóò fa lákẹ́ ọlọ́sẹ̀ yìí o. Ẹlẹ́gbẹ̀ẹ́ àgbègbè àṣẹ yóò fọ rere tẹ́ ọlọ́run tọmọtọmọ. Ọba mi àjítanáwò yóò fi ìmọ́lẹ̀ bo iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí o. Ọkọ̀ àyànmọ́ rẹ yóò gúnlẹ̀ sí èbúté ayọ̀ lọ́sẹ̀ yìí tọmọtọmọ. Ọ̀sẹ̀ ayọ̀ rẹ la wà yìí. Ọ̀sẹ̀ ìgbéga rẹ la wà yìí o. Ọ̀sẹ̀ àṣeyọrí rẹ ti dé. Yàrá máa di ọlọ́sẹ̀ yìí o. Ara ò ní ni ọ. Bùkátà inú lẹ́yìn Ọlọ́run máa bá yín gbọ́ òdádì. Ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ yóò sílẹ̀kùn àánú fún wa àti ìdílé rẹ lọ́sẹ̀ yìí.
yo. Ohun rere ti Olorun ti se fun ninu leyan ko ni pada di baje o. Wa jo nge omo. Oni koro lenu re. Mama wa roju raye gbere re nile omo re o. Baba ti se omo ba jina to omo ni do ta re o. Omo yin ma yan o ma yanju. Iran lowo ma da si on to fa gbara kaka se ti oni yanju yo. Iran lowo koju si wa to mo re leni o. Iran lowo ma ba da si. O ni paro kadara iwa to mo re lose yo. O ni rogun ebi o. Ma lo re o. Ma bo re o. Ayo to ni lori o.

0: tẹsiwaju na arun na ni opa isegun ante siwaju lori eto yi sugbon kini kan ti n kan je ki awon ti an je ololufe wa ati ololugbo wa ki an mo lori kori o na ni wipe be ba ngbadun wa eje kayi na eje ka wa na ka gbadun yin ona ta de le fi gba ta le fi gbadun ara wa na ni pe gbogun awon oja te nta awon ikede yin ati ipolowo yin lo ni keti keti e mo ko bo lori eto yi in tolongo ba mi to fun wa ebun to fun wa yi ka wa na ki a firan tin na lowo ki gbogbo e ko le ma se kene koro ko le mo po janti rere ko wo ko mo po ko la ko mo po ki yi ko mo po janti rere ni arin gbogbo wa to bi o ti lohun o je nu ni lamento wa lai ni de na pe nu won tin be ni kulu igbon safefe yi omo ba niran obi bi how do you do how is your weekend how is your sunday how is your saturday bo ni
1: bade la lo akuku se ti wa ni gesi lori to agbe to graduate wo o lori ati kabes la fe ko jumo asukuro yin
0: e ban dupe
1: e ko hun la ta lo pe ati mo na pe awon lori wa gbodo
0: mo gba nkan mi pada mo ke gba jari si gbogbo ara ile won ba wa nkan mi ri
1: to ajo yin ara ile o ojo ma yo lo mo wa loni ojo owa ara yo ba wa lara mo yo si tu ara ro se
0: ami ase ijumore o da ka ma lo nisansan bayi si ori awon iroyin to je pe ti ati fi lede loni e je kin kokko bere lati ipinle ondo mo fe fi oko kan kin fi pa eye meji oko ti mo fe fi pe eye oko kan ti mo fe fi pe eye meji na ni pe eni ti o je gomina wa ni ipinle ondo o lohun ri ninu iran pe ojo ola orilede Nigeria pe o nbo wa dara emi na n wo so pe ko ni ri be o sugbon eh won ni omo ti o ba je asamu ati keke lo tin se nu samu samu wa at the age of 66 ki eyan ki baba kan ko si ni ireti wi pe awon nkan kan si le se kene kan oju te bi fi wo nu ni o bo le ti ri oro na si pelu owo ti won fi ti a fi mu isijoba ni orilede Nigeria yi eyi un akoko bakan na ni an to promise gbogbo omo ipinle Ondo wi pe laipe laijina pe owo ti a nwo ko owo ta nwo kada owo ti a nwo awon maruwa wa pe yo ja wa le du bi won fe introduce lilo gas awon nkan mejeji won yi bo le ti ri si
1: awon akori lo difa fun baba to ti pe omo adorin odun
0: to le aro la wa
1: to wa ra keke rally to ni keke yo o la aro la wa o
0: aro la wa
1: to ko ti kan to buru be na na je agbodo ma dara wa no do na pe leyin odun le mefa ni 66
0: odun merin bayi la adorin
1: omo adie to ku na ti le jagbado kasi ma wo loruko mo Nigeria ka gba ka mu folo asa dupe Nigeria wa laye wa laye asinu ogun abele
0: eyo na
1: to fa kan bale ko si daru dapo ko si awon ile iriri awon orisirisi nkan to nda agbaye lamu yen na to pe ka ma se faji wa loloku sugbon ka wa adari wa tin kan ye koko nbi ton do ko si yen kan to wa bo mi kan lo sempembe kan ko lori awon ile ri alangba won
0: ki won tu aga won to
1: lori alangba ni gbogbo
0: adele ti oni gas na nko
1: ta ba ri ojo ola to ba ma da iwa te nwu loni la fi ojo ola to ma da han iwa te nwu loni ko fi ojo ola to ma da han eyan adari wa
0: omo ti yen ni pe ko lo ile eko to fi ile eko le ti o lo to je wi pe abete ni lo njoko si to ni I'm going to be a doctor to in my future Christian
1: e to bale oro akaju e to ko po ele ni tojo la ba ma da ewo eto eko ipile Ondo to ba je lo to le ri ojo la to ma da ewo eto eko awon mo ilewe agba ilewe eko agba awon tertiary institution Ondo suketa n lo ba anka lo ba Ondo on lo bere bere
0: se be mi wo wi pe
1: ojo la de ma da na
0: lo mi wo pe ninu royin kan e ma binu ninu royin kan ta ka ni nkan bi ose ti o koja
1: mo fi down ti mo fi down si
0: e mi ro pe gomina lo e won ti yanju gbogbo nkan won yi
1: mo sa fi down si lojo yen mo ni mi o le gbo ti gomina mo ni o di gba ta ba gbo lenu awon adari egbe osise ti mo ti en pa bi won pa case pe bi a ka pe won lori eto lawujo gomina so bayi se lo oto ni ka gba gbo se ka gba oro gomina gbo ni gba ile mi atomo bi oto ni so lori oro pe afẹ ma lo afẹ gas lati din owo oko ku to ara ina ara nkan ta so na ni won apere wo lo wa gboro we se lodun to nbo ni abọ ape ko te wa
0: lodun mi
1: wa o gufe gbende ki asiko si ojo ta karoyin ni bi pe October first e wo ko ajawale mo ni owo sara le mi wan temi en ta lule ba wa wa mi
2: jo ṣugbọn ojo kini osu kewo o ti di
1: e se un dare no mi dun se yin iyan lo difa fun pe ka wa ni ta le gbe 1 million ka jo bet ojo meta e no ati ko ti wa le perform miracle ijoba ipinle odo ati apapo
2: wọ́n ní ẹni tí à ń gbéyàwó bọ̀ wá bá kí
1: wọ́n lè sọ mi dùn wáìnì
0: wọ́n mọ̀ tí lè kópa mọ́ bì kankan
1: wọ́n náà a ní ìjọba àpẹẹlẹ ọdọ àti ìjọba àpapọ̀ kò sí nǹkan tó burú nìkan sọ mi dé wáìnì kò sí nǹkan tó burú ọjọ́ mẹ́ta iná oòrùn tó wà lókè tasọ́gbẹ ó lè di ọjọ́ kìíní oṣù kẹwàá ọjọ́ sí ọjọ́ wednesday ní ọjọ́rú àbí ọjọ́bọ̀
2: ọjọ́bọ̀
1: ni ọjọ́ kìíní ọjọ́bọ̀ so kò sí nǹkan tó ní ọmọ rí bẹẹ ó ṣàṣì bẹẹ nílẹ samaria lọjọ sí ta ló lè sọ pé kò lè rí bẹẹ.
2: Ó dà ẹ ṣeun ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Edo tí ó ń ṣe àfiwé iye tí wọ́n ta epo bẹntiró ní Nàìjíríà àti iye tí wọ́n tà á nílẹ̀ United Kingdom láti ọ̀sẹ̀ tó kọjá iná ni ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn káàkiri orí ẹ̀ka ayélujára níbi tí àwọn ọmọ Nàìjíríà gan tí wọ́n ti ń korojú sí ọ̀rọ̀ tó sọ. Ó ní nígbà tó ń lọ sí ilẹ̀ UK ó ní iye tí òun ra epo bẹntiró ní jálá kan pé tóun bá gbé sí owó Nàìjíríà ó pé ẹgbẹ̀rún mẹ́ta ni lówó Nàìjíríà. Ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ tí ra epo bẹntiró tó eléyùn kí lẹ wá ń kanra sí kí ló ń ṣe yín gan ní ìsìn ẹgbẹ́ òṣèlú APM wọ́n ti wá sọ̀rọ̀ kan iyun Allied People's Movement àwọn ní èyí tí Ọ̀pẹ́bọ̀lù sọ yìí o àwọn ni ó ti sọ̀rọ̀ sọ́wọ́ tó o wọn ni ó kókó kọ̀wé fipò sílẹ̀ o torí pé iye tí à ń gbà ní Nàìjíríà gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù iná ni pé ó kéré jọjọ sí èyí tí wọ́n ń gbà ní ilẹ̀ UK wọ́n ń gba £2,839 ní ilẹ̀ UK lọ́hùn nígbà tá a ṣiṣẹ́ sí owó náírà wa ní àyín is about ₦5 million 4.9 kinní kan lọ àwọn owó tó tún gùn lẹ́yìn rẹ̀ gan lọ́pọ̀lọpọ̀ nígbà tá a ṣiṣẹ́ sí owó náírà wa. Kí ni ẹ ti rí sí ọ̀rọ̀ Ọ̀pẹ́bọ̀lù àti èyí tí ẹgbẹ́ òṣèlú APM tó sọ pé kó kọ̀wé fipò sílẹ̀ ṣé ọ̀rọ̀ tó sọ yìí ó ti tó kán mọ ní pé kí ó resign gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Edo àṣebí èèyàn lè sọ ohun tó wù náà àbí kò ṣáà fọ́ sí wa kò ṣáà fọ́ sí wa ká máa repo àwa láláàfẹ́ repo àbí bò wá ni.
1: Ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ di pé kí la gbé kí lẹ jù ọ̀rọ̀ tí ó rí fífọ́ wá lóògùn rí bíbẹ́ ni iye tó adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APM àwọn sáàni sọ pé ẹgbẹ́ opposition kankan ò sọ̀rọ̀ adúpẹ́ pé wọ́n sọ̀rọ̀ tiwọn. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọ̀gá Monday Ọ̀pẹ́bọ̀lù èmi kàn bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n rí fígọ̀ 3,000 ilé pé torí ọjọ́ sí báyìí a rí pé bàbá ò lè pé àwọn ọ̀ka
2: kò sí mọ́lẹ̀ ń bẹ̀ dáadáa
1: kò sí mọ́lẹ̀ àwọn olórí olúrẹ̀mí wa bẹ́ẹ̀ lọ́jọ́ náà wọ́n wà nígbà tí bàbá pé fígọ̀ ètò bàbá ìtúná wọn ti àtijọ́ yẹn ni mo ti mọ̀ pé bàbá ìbákan máa bu àṣírí ara yín àwọn kan wà téèyàn tú yẹyẹ ara ẹ̀ nígboro ayé Ọ̀pẹ́bọ̀lù ọkọ lọ́hùn kọ́ ṣàṣàánú gómìnà yìí bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀sùn lọ́jọ́ sí tán lọ́hùn sọ̀rọ̀ táwọn ọkọ lọ́hùn kọ́yàn ní mímọ̀ ṣe ọ̀gá Ọ̀pẹ́bọ̀lù kan lọ ní sùúrù kan lọ ṣe jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ àfiwé pé oyè báyìí náà ń repo ní Canada America ní UK kìíní kan àwọn ọ̀rọ̀ tó máa ṣe gbọ́ lóde ayé mà ni Iran gan tí wọ́n ti ń jagun Iran ò ta epo per litre up to 300 di bá ṣe ń sọ̀rọ̀ Kuwait the same thing gbogbo àwọn orílẹ̀-èdè tó ń pèsè epo lágbàáyé kò sí kankan nínú wọn tó jẹ́ kí owó epo lọ sókè torí ogun Iran àti America àwọn èèyàn lè lọ yẹ̀wò àìlè lọ ka ìròyìn wò kò síbi tí epo ti lọ sókè àwọn kan máa sọ pé subsidy removal is good for Nigeria pé nǹkan tó dáa ni ẹnikẹ́ni tó bá ti sọ ọ̀rọ̀ yẹn ìbéèrè ẹ̀yọ kan tèmi máa ń bi wọ́n ni pé àwọn orílẹ̀-èdè tó ń subsidize petrol nílùú wọn ṣé wọn mọ nǹkan tó ń ṣe wọn ní làákàyè àbí Saudi Arabia is one of the biggest oil producing countries around the world up till now wọ́n subsidize petrol ní Saudi Arabia àwọn kan á dẹ̀ ládùn wọn ni subsidy removal is good báwo àwọn tó ń ṣe tó dẹ̀ ń bọ́ sí tí ìlú wọn fi ń tí ètò ọrọ̀ ajé wọn fi ń ní ìfọkànbalẹ̀ tó fi ń bọ́ sójú déédéé àwọn èèyàn ọmọ nǹkan tó ń ṣe wọn ni subsidy removal is the best for the country nǹkan tá rẹ tinubu ṣe ó dà ẹ ṣe àkájúwẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó ń ṣe ṣe subsidy gbogbo bí epo ṣe bọ́ ṣe máa à ń rí pé ní wọ́n ń fọ́ ǹsìn gbogbo ìgbà ni mo dẹ̀ ń tẹnu mọ́ èyí sọ pé torí ogun America àti Iran oye tẹ̀yìn ń pa ní òbítíbitì owó ilé orí epo te fi to apojoba papo fi ru gogo ta lo soro debe lati ijo e siro $65 per barrel sino budget ko ye te ma ta ipo niyan e nta ni 100 plus nisin $35 per barrel ti go re won soro de obi bo wu won yen o ko pe bo lo wa nzoro awon oro to run omo Nigeria ninu kolon ko sa ba won fori ji won mi ni to di be kolon ko ba fori ji opo bolo
0: oda e je ki atun wa lo si nto ni se pe ilu oro eka eto abubaye ehin o nkan ti o tin je idunu fun awon mo orile ede Nigeria lawon kan o na ni wi pe idasile olopa ipinle pe ofe waye pe awon ile asofi won asoju sofi ti tewo gba awon ti ile asofi apapo na ti tewo gba pe o da ki won kan wa se awon asipe ise lori re lati odo awon abenugo sugbon iroyin kan leyi ti mo tun taju kan ti mo ri ti mo fi lede loni awon lajo lajo kan tan je awujo ajo awujo ati awon ikan bi meta kan ti won ni won je ajo afeto omoniyan wa ni wi pe idasile re wi pe ki ile ejo ki o gbegile iko na li re ko de void re pe nitori pe ko ki ile ejo ti so pe ko bofe mu pe nitori pe ko ni ife ti kankan ninu oro ti eto abo ti orilede Nigeria gbo nibi ti oro eto abo de duro orilede Nigeria yi nje o ye ki ari awon lajo lajo kan lawujo ati ba won ikankan ken so pe won ja feto omo niyan ki won tun mo tako ise agbekale idasile olopa ipinle abi bo ni
1: awon yen gbogbo awon ti o ba wo ko je won kan fa koko won sofo ni awon na kan fe ki oruko won jade ni we royin ko sa lawon na soro eru awon atako be ile awon oro be ile o ma gbadjo ma nje ki yan di gbadjo gbaja ni we royin so boya idi ni
0: awon na be popular
1: wọn náà fẹ trend
0: nkan trend ẹ ṣe irú ilé ìlọ́wọ́ ayẹkan mọ̀ fi trend ní àsìkò tá a wà
1: ẹ àkọọ́lẹ̀ ìtàn nàìjíríà náà a máa mórúkọ wọn sílẹ̀ náà gbogbo àwọn àjọ bẹ́ẹ̀ àtàwọn ẹlọ́dọ̀ níbẹ̀ torí pé kíni ọ̀rọ̀ state police ti kọjá ojú ẹ ó ti kọjá gbogbo ibi táwọn fi sí yẹn bàlúù ti fòwò ti gbéra ọ̀rẹ́dì àwọn tí wà ń bọ́ stop ọ̀rọ̀ ti kọjá gbogbo ibẹ̀ yẹn ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ìgbà tí ààrẹ tinubu sọ pé àwọn fẹ́ ṣe àtúntò sí ọ̀rọ̀ owó orí ó fa awuyewuye lọ́tún lọ́sì àbí àwọn kan sọ pé láíláí kò lè ṣe é ṣe àkóńbẹ state police ti di ṣíṣe ọ̀rẹ́dì ògbélé táwọn ń sọ àpò ara wọn náà sọ sí ọ̀ṣun state tower assembly ẹ̀mbìlì ti di àkọ́kọ́ báyìí tán páàsì ẹ̀ ní state
2: wọn. Àwọn kan náà ti bọ́ lù lẹ́yìn tàbí
1: bẹ́ẹ̀ ni. Ìgbà mélòó ni tutọ́ọ̀dì apẹ́nìtì tá a yanjú ẹ̀ tá a kó mbẹ́.
2: Àwọn kan náà sì ni wọ́n bọ́ lù lónìí báyìí bí ìpínlẹ̀ Nasarawa wọn ni lónìí báyìí ni wọ́n ó dá jẹ́ ká máa sun síwájú lórí ọ̀rọ̀ iye san wíkẹ̀ ẹ̀dákun ẹ̀mọ́ ẹ̀ tí ì pè wá tí ó bá tó àkókò láti ṣe ojú òpó
0: ẹ̀ á fi léde
2: lórí ọ̀rọ̀ iye san wíkẹ̀ tí ó ti dá ìkórajọ kan sílẹ̀ tó pè ní rainbow coalition àwọn alága ẹgbẹ́ òṣèlú progressives congress láwọn ìpínlẹ̀ kan wọ́n ni àwọn ò fara mọ́ èyí tó kún ṣe yìí báyìí o tó bá fẹ́ jọ ṣàká Joshaka, bó sì jẹ́ pé òṣòkò ló fẹ́ jẹ́ òkúkú jòṣòkò ìwo ni ọ̀ṣáká ṣòkò kò dúró sínú ẹgbẹ́ òṣèlú APC kò ló ń ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu wọn láwọn ò faramọ́ wọn ni kókú wá kó dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP wá máa ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu wọn láwọn ò faramọ́ kókú mọ̀ wọ̀ báyìí ní tààrà ní sòsè sínú ẹgbẹ́ òṣèlú APC kó mọ̀ pé
0: kò ṣe kúkú sẹyẹ
2: àwọn kan láwọn ò faramọ kí ni ẹrí sí èyí tí wike ti ń ṣe yìí bẹẹ sì ni ó ń gbójú agan tako àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ òṣèlú apc níjọ níyìn tí ọrọ wọn jáde tó jẹ pé ọrọ wọn ò yíra wọn àwọn alága ẹgbẹ òṣèlú apc ni wọn tún pè báyìí pé kó máa bọ ààyè ń bẹ fún ọ kódà àti pèsè àyè sílẹ fún ọ báyìí gẹgẹ bí jésù ti lóun fẹ lọ pèsè àyè sílẹ fún àwọn ọmọlẹyìn rẹ níjọ níyìn kí ni ẹ ti rí sí eléyìí ọmọọba òbímbé.
1: Àwọn ará ilé sọ pé tó pátí pé àwọn fẹ́ fún mi lóye olódodo mo dẹ̀ mi tí èjò yẹ olódodo báyìí bẹ́ẹ̀ náà lèmi náà ti fẹ́ fi
2: tó pa nígbò lẹ́wà fẹ́ jẹ́
1: àtùkù ń bọ̀ máa kéde ńgbà tásìkò bá ti tó so bẹ́ẹ̀mi náà ti fẹ́ fi tipátipá fún wike ní oyè kan nìyẹn láti sin lọ láàyè ara mi mo fún wike lóye chief igbákejì ọlọ́run chief igbákejì olódùmarè inú ètò ìṣèlú nàìjíríà àwọn ni chief igbákejì olódùmarè nǹkan tó ń bá ti sọ abẹ́gẹ náà nìyẹn kò sí.
0: Aláìsà rẹ.
1: Ẹ gbóyè ìtumọ̀ fún wọn ni lẹ́yìn ààrẹ àwọn ní ṣífẹ́ igbákejì olódùmarè ní òtòlù nàìjíríà àpẹkẹ lọrọ ẹ díẹ lórí ìtòlùsọ olùgbàgede òtòlùwà ń rọlẹ àná. Iye san wike sọ kínní kan ní ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ ajé bíi eléyìí náà ni lọ́sẹ̀ tó kọjá wákàtí kan àbọ̀ náà fi ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn ó ní kenikeni ma ro pe gbogbo nkan to nse ko ni imo si are tinubu ninu o la won ti jo so awon ti jo pa awon ti jo de pe so are tinubu de ti gba pelu won pe kini to nse yi o wulo fun mi gan pe kini da tesi waju so enikeni to ba yo su ti ese ti wiki lori oro inu agbon ni oselu nigeria oniton wo mo bi ton jo decision jo pa ton ti kun si oniton kan fa soko ese nu kan pa lanti enu ni wiki won ati rembo coalition ti duo won ti duo ti kan lati se fun are tinubu de ti fun tejan
0: se pe meme kan o le mi bayi ko le
1: o le se suba wa dupe lo olohun pe idajo ile ejo supreme court to se to koja o da me po tu gbogbo e ka o dabi eni pe ni mo so
2: ko ti si ifidi mo le leyun
1: o mo se po o dabi eni pe o wa ja lori igbese ti INEC ba wu won lati gbe tori idajo yen ti fun INEC ni ironi lagbara wi pe to ba wu yin o ba ti wu e lo yo ko awon ton ti se primary mi wa mo bi INEC se fe si amulo idajo yen
0: ora

àwọn tèmi ti dúró kòrè láàárọ̀ yìí junction by junction ìkọ́nà by ìkọ́nà jẹ́ pé wọ́n ti yí sókè ńlá lálá èèyàn lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn fàmí jimọ̀ ganiyu ẹ kú ojúmọ́ lápàbẹ̀ àlè àmọ̀súnmọ̀ àyàsùn gọ́gọ́ nìyẹn ẹni a fẹ́ lamọ̀ a ò mẹni tó fẹ́ ni fàmí.

àwọn ti Ghana tó fi léṣe ó túmọ̀ sí wípé ó ṣeéṣe o ó jẹ́ kó máa tún ìfọsẹ̀wọnsẹ̀ ń gbá nìyẹn ṣùgbọ́n wọn ò ní gbá bíi 90 minutes mọ ìyẹn 90 ìṣẹ́jú kọ́ nìyẹn òun tó máa ṣe ni wípé àwọn agbá bíi 50 minutes ọ̀hún ó wá padà ta sí ọ̀mí ó tún máa kọjú síra wọn nìyẹn wáníkà wò wáníkà dàbí lù ṣé olùkọ́ni ni àbí àwọn àjọ káàkiri yóò mọ ohun tí wọ́n ń ṣe lólùkọ́ni ni yóò mọ ohun tó ń ṣe ni àbá olóṣe jẹ́ lápapẹ̀ ó yá pápápá ilé ní kẹ̀nà èèyàn ọ̀dọ́mọkùnrin ni ó jẹ́ pé ìgbà kọ́kọ́ tó máa gbá bọ́ọ̀lù ìyẹn fún ikọ̀ tí super eagles ó ṣáná wọlé ọpẹ́lọpẹ́ ọ̀dọ́mọkùnrin ọ̀hún èyí torí pé madagascar lọ́kọ́ ṣáná wọlé o nínú ìfọsọ̀wọnsẹ̀ lẹ́yìn tágbá lọ́sẹ̀ tí ó kọjá tó jẹ́ ti kò mẹsẹ̀ yọ ẹ̀ńgbà tí lé ní kẹ̀nà tó ṣáná wọlé ó wá di ọ̀mì ayọ̀kan sí ayọ̀kan gẹ́gẹ́ bó ṣe fi léde ń gbòòrò ayé ó lóun gbóríyìn ìyẹn fún victor osimhen nítorí pé àwòkọ́ ṣe ńlá ni victor osimhen jẹ́ fún ó láti wípé o kò ṣe tán láti rí pé òun ṣe dáadáa sí nínú ikọ̀ ìyẹn ti super eagles ló bá fóun láàyè ó ní victor osimhen àti jeje okocha ló jẹ́ gẹ́gẹ́ bí àwòkọ́ ṣe fún ó ní òun láǹfààní láti wo ìyẹn jeje okocha lórí pápá ó yá nínú fọ́nrán nìyẹn lórí ọmọ ogún ọdún àti kí wọ́n pé èjì bọ̀bọ́ gíje pé ó ti fẹ́ máa kásì ara

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa-ara-wa níjọ.
1: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàta jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
2: Every day from the heart of Akure, this is Glow 99.1 FM. You are listening to Glow 99.1 FM. Refreshing.
3: No other sound beats this. From dusk till dawn, we are the people's voice. Keep it locked on Glow 99.1 FM.

0: jia ati danzai iroyin bembe jo e lo si oju ewe kan ninu iwe iroyin Daily Post eloka eleyi to ku nbe
1: nkan si oju opole fun omo Nigeria lati gbo irongba won lori okan ojo kan won iroyin leyi tan ti mo wa fun won losan toni 08055511110 tabi 07066771822 hello e ka san o ise la bi onisele si wa o ìṣẹ̀lẹ̀ láàbí oníṣẹ̀lẹ̀ sí wa.
2: Orúkọ mi ni Agina Omo láti Ìjọka. Ẹ̀rọ yìí ń fi àwọn àgbẹ̀sùn mi tí wọ́n jí bí wọ̀nyí mo bá wọn kẹ́dùn ṣùgbọ́n mo bẹ àwọn ààrẹ wa jẹba ọkàn jọ. Wọ́n máa ṣe àwáyà ọ̀fẹ́ Mi ti lo si se se kini yen o se ta o jo ba ko ma fi o fun ti toton to ye ko ma fi mu e se ko to uruko mi ni ejina omo
1: la jo ba buse e se on fun la se tin yin hello ise la bi o ni sele se wa o ise la bi o ni sele se wa
3: e ma gbe mi o e mi o gbo yin awon e so so o pe lati Akure e re de mi be da se o ni soro ati mi gbe awon to ji pe won Ọlọ́run ṣe ìjọba wa kò ṣe ń bẹ àwọn aládarí wa kó jọ àwọn ìjọba wa kó máa wá kọ̀ṣẹ́ sẹ́tọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Ọlọ́run kò ní jí wa ẹgbẹ́ o. Ẹ kú ètò.
1: Àmì yín ẹ ṣeun fún ìdásí ti yín o. Hello.
3: Ayébìnlá.
1: Iṣẹ́ láàbí oníṣẹ̀lẹ̀ sí wa o.

0: báyìí kejì ẹ̀ torí 500. Téwọn ò lè fi ilẹ̀ fúnra wọn ni ọkọ̀fin ìkànfẹ́ abiskin nǹkan kúrò lórí ẹ̀. Ẹ Nàìjíríà ti wá lágbára gan gidi o. Àwọn ajínigbé ọjọ́ wo ló máa kúrò ńlẹ̀ tọ́kọ́ ti ìyàwó tọ́sẹ̀ ń bọ̀ níbi tó ti lọ ṣe nǹkan tó tún dá wọn lọ́nà tó tilẹ̀ ru wàhálà tó ti ṣe sẹ́yìn àti gbogbo wàhálà tó ń ṣe kó tó di pé wọ́n ṣe ìgbéyàwó. Àwọn lágbára ní ọ̀rọ̀ lọ́wọ́ Nàìjíríà yìí o. Ọlọ́run kó wa yọwọ́ ní jíwá gbé orí wa nígbà bọ̀dé.
1: Lódé
0: látòkè àró oyin.
2: Ẹ ṣeun fún ìdásí tìyín 0055511110 tàbí 0706677182. Ìní àwọn nọ́mbà tí ẹ fi lè bá wa dá sí lọ́sàn-án yìí. Bẹ́ẹ̀ sì ni a wà lójú òpó Facebook láti fi èròǹgbà yín ṣọwọ́. Ẹ kàn sójú òpó Facebook wa kí ẹ fi èròǹgbà yín ṣọwọ́. A bá yín kà síta. Àkótó di pé a kúrò lórí ètò tòní 0805551110 tàbí 0706677182. Hello.
3: Bàbá ní kẹ̀kẹ́.
4: Nam.
3: Ọjọ́ kẹ́ mẹ́ta àwọn ẹ̀túnṣẹ́.
4: Ọjọ́ kẹ́ mẹ́ta.
2: Era sa.
3: Ẹ̀túnṣẹ́ náà.
2: Ẹ ṣeun ẹ káàbọ̀.
4: Ó kọ
3: ìwé láti ìjọba.
4: À ń gbọ́ yín.
3: Ẹ sọ nínú ìròyìn lẹ́ẹ̀kan pé wọ́n rí orí ènìyàn ní ọwọ́ àwọn kan bíi.
2: Wọ́n rí nínú ogbó ọba.
4: Nínú ogbó ọba kìjikìji kan nípínlẹ̀ Abia.
3: Ṣé orí agbègbè báwo làwọn ènìyàn wá ṣe ń ṣe délé tí wọn kọ tẹ níbẹ̀rù Ọlọ́run? Àwọn ènìyàn ò níbẹ̀rù Ọlọ́run wọn dé ní fẹ́ràn ní kejì díẹ̀ bí ara wọn. Kí ló ń ṣe wọn ná? Ṣé wọ́n pé ìka ìka ìlú ṣà wà nínú wọn ní gbogbo ìgbà? Ẹ wo tí àwọn ìjọba bá ti rí àwọn yẹn mú kò tẹ ní ìdìbò wọn ṣe ẹjọ́ wọn wọn kú lọ́fà ẹ̀kan pa wọn torí pé àwọn fúnra wọn ti dá ẹ̀mí ènìyàn lógbòdì.
2: Ó dà ẹ ṣeun fún ìdásí tìyín àti ti ojú òpópà ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ Akinyele Blessing. Wọ́n ti kí wa lọ́sàn yìí ọmọláyà Adégbàmí gbé wọn kí wa bá mi ṣẹlẹ̀ Abiodun. Wọ́n kí wa lórí ọ̀rọ̀ ajá dìgbòlugé tí o kà lẹ́ẹ̀kan Akinyele Blessing. Àwọn ni ajá
4: ọ̀dà kí ọwọ́ ayé má bà wá.
2: Kọ́wọ́ ayé má bà wá o lágbára lọ́wọ́ Ọlọ́run. A lọ lónìí a padà wá lọ́jọ́ Ẹtì lórí ètò kàyéfì ńlá. Àwa láàmú wá ẹ̀yìn láàmú bá ìdí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ ẹnu tiwa náà kòkòrò ní mú wa lẹ́nu lágbára lọ́wọ́ Ọlọ́run. Olúwa rẹ̀mí lẹ́kún ìdòwú lorúkọ tèmi dìgbà mítà jọmọ láǹfààní láti mọ pàdé kí tí ó mọ̀ kà tún gbọ́ ó dàbọ̀.
4: Ó dà bíbí bá ń bẹ níwájú ẹ ní bá a bó bá sì ń bọ̀ lẹ́yìn náà kò ní bá àtìmí àtẹ̀yìn àti gbogbo wa pátápátá porogodo. Alade tí ń ṣe Adéníyì lóko tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the university olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú Màríwò.

0: dá lórí tó pọ̀ dá lórí nǹkan tó pọ̀ ìfẹ́ a máa sọ̀rọ̀ lórí pé kí ló sẹ́yìn tẹ́sẹ̀ tún wá bẹ̀rẹ̀ ìgbéyàwó tẹ́sẹ̀ wá ṣe
1: ìgbéyàwó tuntun ẹja débẹ̀ náà ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́.
0: Bẹ́ẹ̀ sì ni wọn náà tó ṣe pé oṣore tó lóṣèé tì í.
1: Oṣore tó lóṣèé tì í ọmọ rẹ rìn sí ẹni tó ṣore fún ọ̀sìn tó ń yin ilé kan náà à ń bọ̀ abẹ́. À ń bọ̀ wá bẹ̀.
0: Kó tó di páàsì ojú òpó sílẹ̀ fáwọn èèyàn láti dá sí wa. Alágbádá tó jẹ́ tó polówó ọjà lórí ètò ìlú náà wà bẹ́ẹ̀. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa torí pé àjọṣe ni ló dára jù. Ìpolówó ọjà sì ni òní ẹ pè ní bàbá àgúnmu ohun.
1: Bẹ́ẹ̀ ni
0: ṣé èyí tó pé tó.
1: Bí a bá tún sẹ́kù ẹ má bẹ̀rù owó wa ò wọ́n ká tó máa bọ̀ nǹkan máa bọ̀ ta sẹ́rẹ́ lówó wa.
0: Ẹ jẹ́ ká sì ti kúrò ní abalẹ́lẹ́ torí ọjọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn. Ẹ bá lọ sọ́dọ̀ Ọláoyè Adédọ̀tún Ewì Tòní súnmọ́ Ọlọ́run.
2: Súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kò lè súnmọ́ o. Mo fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Gbàgbére fẹ̀ṣẹ̀, kò lè mọ bó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run lájà, kò lè rojú rere rẹ. Ó kúṣẹ́ ọba mi àìbínú, ọba ńlá tí ń bẹ nígbà gbogbo. Kábíyèsí nítorí pé ìgọ̀rọ̀ lọba ti fọba jẹun. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, etí yín ò ní gbọ́ bí ẹ̀rẹ́. Ẹ̀sùn mọ́ Ọlọ́run ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká rántí nínú ìwé mímọ́ Àìsáyà 55:6 ó wí pé ẹ̀wọ́ Olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí o. Ǹjẹ́ owó Olúwa nítòótọ́? Nítòótọ́ la mọ̀ yín sọ́mọ Ọlọ́run, àmọ́ ṣá nígbà gbogbo lákòókò gbogbo ǹjẹ́ ẹsẹ̀ ẹ̀wọ́ Ọlọ́run náà? Ǹjẹ́ ẹsẹ̀ ẹ mọ̀ wípé ó dára kẹ́dẹ̀ ó wa nígbà tí ń bẹ nínú ayé? Àbẹ́yìn ò mọ̀ pé ìgbà tí ẹ ń bẹ lókè pẹ̀ ògangan lè rọ Ọlọ́run síwájú. Nítòótọ́ ẹ̀dá ń bẹ nínú ayé? A rí pé mo súnmọ́ Ọlọ́run, mo ṣetán Ọlọ́run nítòótọ́, àmọ́ ṣá ṣe é ṣe tọkàntọkàn taratara. Nítorí pé kí ni ìdá tó bá gbàgbé ọ̀rọ̀ ìwé mímọ́ irú onítọ̀hún wà láyé bí aláìsí o? Lórúkọ Ọlọ́run ọba òní wà láyé bí aláìsí. Ẹ wọ Olúwa nígbà tẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí. Ẹ má fọ̀rọ̀ ìwé mímọ́ ṣeré nítorí òun gangan nítọ̀ ní sọ́nà. A ò ní kú sọ́nà bí èéfí. Ó dára kí ẹ̀dá wà nínú ayé kó sì wọ Olúwa lọ́sàn-án lóru ní gbogbo ìgbà. Kò dára kí ọmọ Ọlọ́run fàdúrà ṣeré o. Kò dára kó fìwà mímọ́ ṣeré pẹ̀lú ẹ̀dá tó bá ń bẹ. Bó bá pera rẹ̀ lọ́mọ Ọlọ́run ó wí pé Ọlọ́run ọba gangan lòun sì. Ìbá pera rẹ̀ lẹ́rù sí Ọlọ́run irú ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ kó lè wọ Olúwa nígbà gbogbo. Nítorí ó ṣe pàtàkì kí ẹ̀dá wá Olúwa. Ẹni tí ó bá wọ Olúwa irú onítọ̀hún ò kí ń jogún òfo. Ẹ wọ Olúwa nígbà tẹ lè rí kẹ̀dá ro àròjinlẹ̀ nípa ọ̀rọ̀ yìí o. Kó ro àròjinlẹ̀ nípa ewì igbó dára kó ń wọ Olúwa kó Olúwa lè ṣe tòun kó lè nífẹ̀ẹ́ òun kó lè dá sí ọ̀rọ̀ òun nítorí pé òun gangan lọba dáni má gbàgbé o. Ẹ wá nígbà tẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí níwèé mímọ́ sọ. Ẹ̀dá tó bá pè é lákòókò tó yẹ kó pè é ẹ má fi wákàtí àdúrà ṣeré. Ó ṣe pàtàkì fún gbogbo onígbàgbọ́ ohun àkókò àdúrà ó ṣe pàtàkì kẹ́dà mọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nítòótọ́. Aago mẹ́sàn-án aago méjìlá bẹ́ẹ̀ ni aago mẹ́ta pẹ̀lú ó dára kí ẹ̀dá kó máa pọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Aago mẹ́fà kan ò kéré nínú àdúrà aago mẹ́sàn-án alẹ́ kí ẹ̀dá máa rò ládòjìnlẹ̀ wípé wákàtí mo fi bá Ọlọ́run rìnrìn àjò ní gbogbo ìgbà lọ́jọ́ ayé mi Ọlọ́run bá gangan ni mo fẹ́ fi ké pè. Bí ẹ̀dá bá lè ké pe Ọlọ́run ní gbogbo ìgbà ó dá mi lójú wípé áńgẹ́lì elédò òní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ̀rí ọkàn ló sì ní dòkú pẹ̀lú nítorí pé ẹ̀dá tó bá lẹ́rìí ọkàn irú wọn ní ṣe ohun tọ́lọ́run bá ń fẹ́. Ẹ wọ Olúwa nígbà tẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí o. Bí ẹ̀dá bá ń bẹ nínú ayé tí ò wọ Olúwa ṣé ìgbà tó bá kú gangan ló fẹ́ wọ Olúwa? Ìgbà tó bá ti jẹ́ pé kò nírètí mọ́ irú onítọ̀hún ti wá kọjá sọ̀rùn àsàǹtì ṣé ìgbà gangan ló fẹ́ wọ Olúwa? Ẹ mọ̀ wípé gbogbo ohun tá a bá ṣe nínú ayé a ó kéré bàbá dọ́run gbogbo ohun tá a bá ṣe lókè pẹ̀ gbogbo rẹ̀ pátápátá ló lákọsílẹ̀. Ẹ wá Olúwa nígbà tẹ lè rí ẹ pè nígbà tó wà nítòsí ní ìwé mímọ́ sọ. Àtẹnumọ́ ọ̀rọ̀ ó yẹ ká rò lárojinlẹ̀. Ọ̀rọ̀ ńlá ni fún ẹ̀dá tó bá ń bẹ nínú ayé tí ò bá wọ Olúwa irú onítọ̀hún akábàámọ̀. Èdèmọ̀rò oníjà kábàámọ̀ nílé ayé gbogbo ohun tá a fòwúrọ̀ wá ṣe lórúkọ Ọlọ́run bàjẹ́ k
3: kò ní bàjẹ́ lójú wa o ayé wo ni bàjẹ́ ìgbà wo ni bàjẹ́ ìbá dára ká fi ṣetọ ọlọrun ọba nítorí ọlọrun ọba gangan lọba ńlá tí ń wo ẹni nígbà gbogbo lákòókò gbogbo ohun tá a bá ń ṣe nínú ayé pátápátá gbogbo ẹ ló lákọsílẹ ẹ wo olúwa nígbà tẹ lè rí nìwé mọ sọ ẹ má gbàgbé ọrọ yìí ẹ súnmọ ọlọrun kẹdà má sá fúnlé ìjọsìn kẹdà má sá fún péjọpọ ọmọ ọlọrun bó bá jọmọ ọlọrun lòún bá rìn tòótọ

Adébáyọ̀ Adébóyega ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe. Ara àwọn ẹ̀gbádùn máa yé wa.

0: wọn bẹrẹ iléèwé wọn gbìyànjú díẹ wọn ka ìwé mẹfà wọn kò ní mẹfà wọn ka ti girama ẹ náà mọ pé girama la máa ń gbé ńgbà náà lọ a wà ní ìwé mẹwàá
1: girama ni
0: ìwé mẹwàá
1: sì ti wé kò sí ti ń jẹ kò sí ti ń jẹ sẹẹsì báyìí nígbà náà wọn lò níjà form one form two ni modern school
0: so
1: àbí
0: ó ràn wá lọwọ
1: bámi
0: bàbá tí a sọrọ báyìí ẹ rí pé ọ jẹ nìkan tí kò ga ọ jẹ nìkan tó kí ẹ rí pé wọn máa ń kórun wánu ni bẹẹ ni wọn kórun wánu dáadáa kì í ṣe pé wọn ní lọrọ èmi àti wọn àjọṣiṣẹ dáadáa tẹ bá rántí ọlátúbọsùn record show lórí rédíò 7-11 nígbà náà lọyẹn star radio ní ọbalẹ ẹ bàbá ìyáwá adẹgbẹ wọn lárugẹ lórí ètò náà ń bẹ yàtọ sí àwọn ìgbà mìíràn tí ẹ bá tún ti ṣe rẹkọd tuntun wọn á tún ní kúnlé sọ wà ń bẹ mo wà ń bẹ wọn á tún kó wá a tún bẹrẹ sí pé fáwọn olóòtú ètò mìíràn bí ìrìn àjò ṣe bẹrẹ ni bàbá yìí gbìyànjú níbi tí èèyàn gbìyànjú dé ṣùgbọn kò sí ìrànlọwọ wọn sá gidigidi ṣùgbọn tá a bá sọrọ pé àwọn ajínrere tí wọn fi orin síyàn létí tí wọn fi orin wàásù tí wọn fi orin múyàn kúrò nínú ìwà ìkà múyàn kúrò nínú ìdìbàjẹ múyàn kúrò nínú ìwà ipò téèyàn ó fi bọ sínú agbami tí ó dára ní ọdọ ọlọrun tí ó sì mọ àlépa àti dé iwájú olúwa jẹ kí èmi náà wà ń bẹ pa tó bá
1: bá náà wà ń bẹ má fi ní ẹyìn o
0: nàìjíríà torí gbogbo ẹ ṣe ń lọ yìí nǹkan ò tí ì rí báyìí o kò tí ì dé sáà kankan.

0: lórí ẹ̀mí nígbà tí wọ́n yìí wọ́n ẹ̀dọ̀ sí èyí tí wọ́n ń ṣe nísìn àsọpọ̀ àwọn tó kọrin báyìí ó kọ́ dáadáa wọn náà gbìyànjú tiwọn ṣùgbọ́n nígbà náà lọ́hùn bí ìyá bọ́lá rẹ bíi rotimi ẹ̀ náà ti mọ̀ ọlá olúwa rotimi tí wọ́n lo accordion nígbà náà lọ́hùn àná kọrin gbogbo àwọn tẹjọ jẹsà wá wù nígbà náà lọ nígbà yẹn nìyẹn lẹyìn ìgbà náà ó ní àǹtí wa náà tá náà gbé rẹkọọdù ìrọrùn sọkalẹ tí wọn gbé wá gbà náà lọhùn gbogbo àwọn wọnyí ó ní wọn jọ jẹ àwọn tó kọrin tó yanni lórí ó kọ ẹnìkan tó ń sá lọ ní ìsìn ṣùgbọn yóò sá padà wá bàbá yẹn náà ó gbìyànjú gidigidi ẹnujọ mẹta ìwọn àtọmọ kan jọ ọmọ wọn kan wọn jọ fẹ ní gbogbogbò kan ṣùgbọn ọlọrun tí
1: yóò ti yẹ
0: tu ẹ díẹdíẹ bàbá yẹn náà gbìyànjú nínú orin wọn sì ń kọrin wọn sà lókè pẹ àná ti wọ ayé tì báyìí pẹlú orí ọfẹ ọlọrun àwọn yẹn wọn tún jẹbi contemporary lọjọ orí sí àwọn kìrìsìtẹnì ẹni pé bàbá yẹn ṣe 80 ní ọdún 22 oṣù kẹsànán ọdún tí a wà nù rẹ orin báyọ adégbòyega ni la fi dá mọ yàtọ láwùjọ gbogbo àwọn olórin oríire ò lásìmọ tẹ bá ti gbọ ńgbà náà gbogbo òlú ló ń gbọ gbogbo àwùjọ ló ń gbọ nítorí pé ọrọ tó ń sinmi létí ọrọ tó ń mú ìwàásù wá ni òní orin wọn nígbà náà tá a bá gbogbo àwọn orin tí wọn kọ irú atáyé rọ ọdún 1986 ló jáde àtàwọn bẹẹ bẹẹ lọ à ń lọ ṣe atáyé rọ ìtùnú à ń lọ ṣe dear mother àwọn ló ṣe ọkọ nàìjíríà rí lójú agbami tá a lò tán àwọn náà ló ṣe ebú tí a yọ ọrọ ayé fẹ àdúrà ìlú lé kọlọrun wá sọ ìlú dẹrọ bàbá yìí náà ni ó ṣe eléyìí ìlú lé yẹ ọdún 1988 ìlú.

0: rántí ẹ mọ mi yẹn ti ń pariwo láti ẹkẹ ń bẹ ẹ bí rẹkọọdù yẹn dẹ lòun lọjọ wẹdí o onímọjọrò onímọjọjọjọ jẹmí àtọkọ ẹ dáàdì ẹ náà sọtì ẹ ní ọfíìsì ń bẹ ìgbàlónígbàǹkà ẹnìkan ò lólé ayé gbó mo ṣe rí nìyẹn gbogbo orin wọnyí lọjọ ìsìn títà gbogbo wa fi súnra kì nígbà náà tá a fi kọjá ìyá ara wa àbí bẹẹ kọ ìwọ̀n tí ọkùnrin lè ṣe ó ṣe nígbà tó wà láyé ìyẹn bọ̀dá adébáyọ̀ adégbóyega mo lè jẹ́ pé ẹni jẹ́jẹ́ dáa ni wọ́n kò ìsábà bínú jẹ́ bá bínú wọn fi kọ̀rẹ́ tiẹ lórí tó bá ṣe tí ò dá ni gbàjẹ́ jùlọ ìgbà míì wà tó ń pàdánù wọn nígbàdàn bẹ́yẹn àjòkù wọn mọ̀ sí rìhásà àwọn tó pẹ́ dé lákàn rí.
1: kí ló ń tó pẹ́ dé báyìí mo lè sọ fún yín pé kẹ́ ti dédé.
0: kò jù bẹ́ẹ̀ náà.
2: ló tán ìbínú náà nù. síbẹ̀síbẹ̀ náà igi tó tọ̀ tó pẹ́ ń gbó. dèpòdépò wọ tó wáyé pé gbogbo ọjọ́ ayé rẹ lọ́n fi ń bínú lọ́n fi ń dìtẹ̀ èèyàn.
0: èyí tó dùn mí jù bẹ́ẹ̀ ni pé bó ló ṣe wá jẹ́ pé owó péréte tí wọ́n fi ṣe ojú wọn nígbà náà.
2: ni wàá ronúran lọ́wọ́ ńgbà náà.
0: orí rẹ́kọ̀dì dẹ̀ ní royalty ni wọ́n gbà.
2: bẹ́ẹ̀ ni
0: a máa fún ọ ní tẹ́tẹ́ pọ̀bọ̀ lórí rẹ́kọ̀dì pọ̀bọ̀.
2: àti takẹ́tẹ̀tì kan tẹ́nira ni.
0: gbogbo ìjọ ọlọ́run tí ń yà káàkiri táwọn ọmọ ẹ̀yìn wọn mí bá wọn yà káàkiri pé kò ní dà bàbá ilẹ̀ ń lò ẹ bá fẹsẹ̀ sọjí ẹnì kó wá ní gbogbo bí ó kún títítítítítí ó wá nígbà tó níran lọ́wọ́ àmọ̀rẹ́ nìkan kan ẹ wo ojú òpó wa ńlẹ̀ mo fẹ́ káwọn yẹn dá sí wa tó tiẹ̀ bá wa sọ lórí bàbá yìí kí ni wọ́n rí kọ́ nínú ayé wọn kí ni wọ́n rí dìbò nínú ayé wọn èyí náà ti mọ ìṣe wa 08055511110 nìkan nìyẹn. Ìkejì ńkọ.
2: Ìkejì òun náà ni 07066771822.
0: Ẹ ṣeun ṣeun ojú òpó ti wà lẹ̀. Hello.
3: Ọ̀gá mi ẹ̀ma ká ṣe máa kú ètò.
2: Ẹ ká sàn sà.
0: Ẹ ṣeun ṣeun.
3: Àmọ̀ kúrò wẹ́lẹ́wẹ́lẹ́.
2: Yes sir.
3: Ọ̀gá mi ọlọ́mà ní bákàlá káyé jẹ́ o.
2: Àmì sà.
3: Ọlọ́mà máa gbógun yín jà o.
2: Àmì sà.
3: Ṣé mọ ọ̀rọ̀ tí mo kọ̀ rí kọ́ ni pé ó rí ẹ̀? O kọ ìrànlọ́gbọ́n dẹ̀ kọ ló dẹ̀ ní ó mí mi sí. Mo ìkọ́ ní kò rẹ́sọ ni pé tọ́ni lọ́pẹ́ lájọ kàtà.
2: Ìkọ́
3: ní kò rẹ́sọ pé ìgbà ìṣòro. Kò sẹ́ni tẹ́ ọ̀la ìgbà tó bá dùn láàmọ̀ rẹ o. Tó bá ti yí ẹ̀gbọ́ nobody ẹ̀gbọ́ anybody ti. Wọ́n á kàn máa dẹ́ni dánlọ́lá. Ẹ sà ìyọ́ náà níjà ìṣòro. Gbogbo náà kò yá búyọ̀ ọ̀gá mi fún ètò.
0: Ìyẹn ni pé ọwọ́ epo lọ́mọ aráyé bá ní
2: lá.

0: Àwọn ọkọ̀ tó ń ṣẹlẹ̀ wọ̀nyí, àwọn ọkọ̀ tó fi kọrin nígbà yẹn, gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí, ìjẹ́kudu jẹra, orísìírísìí, ẹ wo ìwà àkọ́jú wà, ìmọ̀tara ẹni nìkan, gbogbo ẹ̀ ló ti gbòde kan, kọ́lọ́jọ́ kó ṣàgbà wá lórílẹ̀-èdè yìí, kó tó orílẹ̀-èdè yìí ṣe fún wa, ẹ ṣe ẹ kú ètò.
1: Láìpẹ́ lájìnà, Ọlọ́run ti tá àti gbà wá, àwa ni káwa náà, ká ké pé, oníkókó pè mí òun, yóò sọ.

0: Ondo State.
1: Tẹ̀tẹ̀dẹ́ kọ́ lé rí bí jòkó.
0: Nítorí láti agogo mẹ́jọ àárọ̀.
1: Títí di agogo méjìlá ọ̀sán.
0: Ní solution àwọn alágbára yóò máa wáyé.
1: Mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé.
0: Wọ́n náà wọ́n cancel mọ́ wa pẹ̀lú wòlíì.
1: Lẹ́yìn ìgbà tá a bá ṣe program tán.
0: Ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló máa fi orin yìí ṣeṣẹ́ ìránṣẹ́.
1: Ẹ ṣàdẹ̀ tí mo bàbá wa dáadáa.
0: Ikọ̀ àti ìrìjú olódùmarè.
1: Apostle Jimoh Imole Ayo.
0: Àti màmá kọ́kọ́rọ́ agbára.
1: Prophetess Ife Oluwa Jimoh.
0: Wọ́n máa fi pè àti májẹ̀mú sọ̀rọ̀ àṣẹ.
1: Ẹ pé bàbá kọ́kọ́rọ́ agbára sórí ago yìí.
0: 0806430-6132.
1: Solution àwà ní gbogbo ọjọ́jọ́ Tuesday.
0: Gbogbo ènìyàn já àjọ pàdé níbẹ̀.
1: Gbogbo wa la máa ní ẹ̀rí rere.
2: Gbogbo wa la máa ní ẹ̀rí rere ní orúkọ Jésù. Bàbá kó tó di pé a pè nọ́mbà tí wọ́n á máa pè yín sí báyìí báyìí. Ẹ sáré tún pè nọ́mbà yín lẹ́ẹ̀kan sí.
3: 0806430-6132. 0806430-6132. Ẹ̀yin kan wà tó yẹ pé ẹ kì í pè ẹ máa ń flash ni, máa flash mi. Or 0812307-1219. 0812307-1219. Nǹkan kan ló máa rí lọ́rọ̀ mi ni pé mi ń gbé fóònù mi fúnyàn. Mi ò dẹ̀ ni o ní pè kí máa gbé máa gbé. Mo lè má ní orẹ fẹ́ láti tètè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ̀ máa sọ time tí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa dẹ̀ gbé máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bó ye jẹ́ nìyẹn.
2: Ẹjọ́ ẹ máa flash ẹ ti gbọ́n tí wọ́n sọ kí ló ń flash fún. A flasher is just like a bench warmer. Nǹkan tó fẹ́ sọ ẹni tó ń flash ò ní mọ̀ kò dẹ̀ ní lè go through nǹkan tó fẹ́ ṣe. So Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ já pé nọ́mbà studio line wa ní Glow FM tá a wà yìí. Kẹ sáré bá bàbá sọ̀rọ̀ kí a tó kúrò lórí ètò. Ọlọ́run ní kí bàbá pàṣẹ sí ayé èèyàn méje. À ń wá èèyàn méje kí bàbá tó kúrò lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí. 08255111110. 08255111110. Ẹ tún lè pè second line. Ẹ tún lè pè second line 070-66-77-1822. Hello, Uncle Rao. Yes, Olori Akoko. Hello. Hello.
4: Hello.
2: Hello. Kí lorúkọ yín bọ́lá tí ń pè?
4: Alábẹ̀ Lajúbà ọ̀dọ́ yín kọ́ mi. Dáka pè wẹ́n mi.
2: Kí lẹ́bẹ̀ bá bàbá sọ?
4: Ẹgbẹ́ mo fẹ́ kán pè fún mi ni.
3: Mo sọ tẹ́lẹ̀ sí inú ayé ìwọ tó kọ́kọ́ pè yìí. Gbogbo owó afani sẹ́yìn àti ọwọ́ àtọlọ́wọ́ kí wọ́n gbẹ dànù. Gbogbo májẹ̀mú tó sọ pé ò ní tẹ̀síwájú, májẹ̀mú yẹn bàjẹ́. Àsọtẹ́lẹ̀ ẹlẹ́kẹta ni gbogbo ẹni tó gbé ara rẹ̀ dìde gẹ́gẹ́ bí ogun oṣooṣù ọ̀sọ̀ọ̀sẹ̀ ọdọọdún lórí ayé ẹ àtòun àti ogun rẹ̀ kí wọ́n gbiná sọnù. Ogun ni fọlọ́run lókè ọ̀run Jésù Kristì Olúwa ẹ pè mí lẹ́yìn ètò. God bless you.
2: Next caller 08255. Okay, ẹ bàbá máa tún pè kí wọ́n tó lọ. Yes. Hello somebody. Hello, a ti ń lo hello. Ẹ kúrò lẹ́kí lórúkọ yìí bó lẹ ti ń pè Amisa.
4: Ẹ fi ṣe Olúwa sà.
2: Olúwa ló ń ṣe sà. Kí lẹ fẹ́ bá bàbá sọ bó lẹ ti ń pè wá?
4: Mo kàn fẹ́ kán pè fún mi látàkùnrẹ́ mi ò ìpèkún lórúkọ mi.
3: Mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Jésù Olùgbàlà. Gbogbo ẹni tó ń yalé nítorí àti mú ọ wálẹ̀ àtòun àtàwọn tí wọ́n jọ péjọ kí wọ́n gbiná sọdànù. Gbogbo ẹni tó rìnrìn òdì lórí ọ̀rọ̀ ayé ẹ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ ikú máa yọwọ́ ẹ̀ láwo. Ẹlẹ́ẹ̀kẹta ni gbogbo ẹni tó ń já ewé àti egbò nítorí àti dá ọdúnwó àtòun àti ewé rẹ̀ kí wọ́n sunkó dànù. Jésù Kristì Olúwa wa àmì God bless you. Ẹ pè mí lẹ́yìn ètò.
2: Hello somebody. Ẹ jọ sún sẹ́yìn ní rédíò yín. Hello. Hello. Ẹsún sẹ́yìn ní rédíò yín. Àlọ́ yín. Hello. Ẹsún sẹ́yìn ní rédíò yín. Hello. Hello. Ẹjọ́ ẹ máa bá wa sún sẹ́yìn ní rédíò yín. Èrò pọ̀ ìlànà ṣáà ń kọ lura. Ẹjọ́ etí ò lè gbọ́ méjì. Ẹjọ́ ẹ lè máa kọrin kẹ́ máa súfe. Hello. 08255111110. Yes. Hello.
4: Hello sir.
2: Ẹ kúrò lẹ́ bó lẹ ti ń pè.
4: Ẹ kúrò lẹ́ sá mo ń pè láti òkè ìsà.
2: Ok, kí lẹ fẹ́ bá bàbá sọ?
4: Ẹ jẹ̀dájẹ̀ gbàdúrà fún mi.
3: Mo sọ tẹ́lẹ̀ sí inú ayé ìwọ tó ń pè mí. Wàá rí aláàánú.
4: Amí.
3: Àánú tó ṣí kúrò nílé yín nítorí tiẹ̀ ó máa ṣí padà.
4: Amí.
3: Ọwọ́ àánú máa kàn yín.

tí fà bá wọlé tọ ni fà fà là ń jìfà ìkànnì glo 99.1 fm tún kórè dàálẹ̀ ẹ̀yin onílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtọlọ́dọ ni pátá kí lẹ̀ ń tà níbo lẹ wà tẹ́ tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò ojú ọjà níkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ tó jalè jákorí lẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́ tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago méjìlá àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 p.m. to 1 p.m. ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday ẹ ń lo àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tì tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jàǹfààní ètò ojú ọjà kájé òbúgbà rẹ̀ jẹ́. Glow 99.1.

sì wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá wọnú rẹ̀ ó sì rí iyè ọ̀rọ̀ yìí ni mo fi ń kíyìn káàbọ̀ sórí ètò wákàtí òmìnira níbi tí bàbá wa nínú Olúwa Prophet Samson Taiwo Adégòkè ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ìkànnì yìí ẹ wò tòní yóò tún lágbára púpọ̀ ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ ká gbóhun tí ẹ̀mí tó ní fún gbogbo ìjọ

Bí àbádòfin ọlọ́jọ́ méje léyìí tí wọ́n fi mú ìdádúró débá ogun tí ń bẹ ní àárín ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran. Ẹ̀wẹ̀ lẹ́yìn-ò-rẹyìn ni ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé Abbas Araghchi náà ni yóò ṣe ìpàdé pẹ̀láwọn apètòsáwọ̀ ọ̀hún nílẹ̀ Amẹ́ríkà lónìí pẹ̀lú bí ó ti ṣe lálàyé pé ìpinnu ọlọ́jọ́ méje láti ọwọ́ ilẹ̀ Iran ni ó ní ìwòye láti mú òpin débá ìgbójú agan síra ní láàrin ilẹ̀ Iran àti Lebanon. Koníjú báyìí lórí àkójọpọ̀ ìròyìn wa fún lónìí láti kan ní Glow 99.1 FM Ijapu State. Àkórí ẹ̀ka tún máa lọ kókó amẹ́nubà rèé lẹ́ẹ̀kan sí i. Ìṣáájú sọ fún yín pé àjọ tí ń wòye dídẹ́kun àrùn éèdì ní Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ondo lórí ṣíṣe ìṣípòrọ̀pọ̀ ẹni tí yóò mọ̀ ṣe àkóso oríkò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́ nípínlẹ̀ yìí. Àtúnmọ̀ròyìn wá fún yín bákan náà pé iléeṣẹ́ ológun orí omi Nàìjíríà ló ti kéde ìbẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ ọwọ́ 139 ní ilé ẹ̀kọ́ṣẹ́ ológun pẹ̀lú bí ètò yìí yóò ti gbéra sọ bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tá a wà yìí tí yóò sì dópin ní ọjọ́ 31 oṣù kẹwàá. Lákòótán láti múròyìn wá láti ilẹ̀ òkèèrè pé àwọn apètòsáwọ̀ nílẹ̀ Qatar ní ìròyìn sọ pé ó ṣeéṣe kí wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ Iran Abbas Araghchi ní New York bẹ́ẹ̀ sì ni wọ́n tún ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn tigun ti ilẹ̀ Amẹ́ríkà. Ní àti mọ̀ gbèsè ní dédé síbí lórí àkójọpọ̀ ìròyìn wa fún lónìí láti kan ní Glow 99.1 FM Ijapu State. Àkórí Comfort Ọmọláfẹ́ lólótú ìròyìn Olúwarẹ̀mí Lẹ́kún Ìdòwú ló kà á sétí ìgbọ̀yìn. Ẹ ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ ọ, ó dàárọ̀ ká sùn rè.

0: Glow 99.1 FM Ija fun Akure.
1: Fàbá wọlé tọ̀ ní fàfà là ń jìfà. Ìkànnì Glow 99.1 FM tún kúrè dálẹ̀. Ẹ̀yin onílé iṣẹ́, olókoòwò, oníṣẹ́ ọwọ́, ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àtọlọ́dọ̀ ní pátá. Kílẹ̀ ń tà? Níbo lẹ wà tẹ́ tí ń tà? Ilé ọdún tún ti wọlé. Ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò. Ojú ọjà níkànnì Glow 99.1 FM. Ìjàpọ̀ Estate Àkúrẹ́ tó jalè jákorí lẹ̀ dòdò. Wá sọ nípa ọjà tó ń tà. Ibi tẹ́ wà tẹ́ tí ń tà? Lórí ètò ojú ọjà ló wò dákọ̀ mu. Gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM. Ní gbogbo ọjọ́ ajé Monday sọjọ́ Eti Friday. Ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún. Kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tí. Tẹ̀ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀. Ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921. Ẹ tún lè pè sórí 0704-375-4793. Wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájó bùgbà rẹ̀ jẹ́.
0: Ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan. Glow FM 99.1 Àkúrẹ́. Ẹ̀wẹ̀nu ilẹ̀ kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà.

àwọn tí ò tó àwọn nǹkan ta rí gẹ́gẹ́ bí àwọn kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó lẹ́nu iṣẹ́ wa irú àkókò báyìí lèèyàn fi ń gbìyànjú àti gbé kúò lọ́kàn nípa ríronú wípé bó láti ṣe máa ṣe lọ́la tó máa dáa ju tòní lọ. Ní àfojúsùn ẹlòmíì lónìí ọjọ́ ajé ó pọ̀ lọ́jàrá tó bá ní ká kọ nǹkan bíi mẹ́wàá tí a nílọ́kàn láti ṣe lónìí agbára káká lẹ́lòmíì fi ṣe bíi mẹ́ta tàbí mẹ́rin inú ẹ̀. Ẹ má jẹ́ kí léyìí fa ìrẹ̀wẹ̀sì ọkàn bó ti wù ọ́ mọ́ ẹ jẹ́ kí léyìí jẹ́ bíi ohun tí ó ta yín pọ́n lọ́la wípé ó da bá a ti ṣe lónìí tí ó ṣe bẹ́ẹ̀ tó fẹ́ rí bí ẹ̀ tí ni lọ́kàn tàbí tẹ́ ẹ tí ò ti wù yín ẹ jẹ́ kí ẹ má pe ètò yìí kì í ṣètò tẹ́ ń pè sí mú mọ̀ pé ń gbọ́ mi ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ tí ń tẹ̀ mí láago náà ni mò ń rí. Ẹ má jẹ́ ó jẹ́ gẹ́gẹ́ bí ìrẹ̀wẹ̀sì ọkàn má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn ó dé bá yín a tún gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí tó bá di lọ́la ẹ káàlẹ́. Àní kó máa lọ díẹ̀ díẹ̀ lápá tibẹ̀ nítorí jẹ́jẹ́ nìkọ́ olówó ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń gàgbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lekú ń jawọ́ díẹ̀ díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà ẹ̀jẹ̀ máa há lè kanna lápá tibẹ̀ ó ṣeun kí ẹsẹ̀ kingson ní àdé. Bàbá ṣọjọ́ ọ̀bí lọ́sẹ̀ tó kọjá ayé gbọ́ ọ̀run mọ̀.

ẹlòmíà sọ pé kò sí ohun tí òun ò lè ṣe torí owó ẹlòmíà ní kò sí àrà tí òun ò lè dá torí pé ó fẹ́ ní ṣe ń jì díẹ̀ lápò àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ṣé wọn ní ń padà ń fi ọ̀rọ̀ ara wọn kọ́gbọ́n oko ọmọ yá wá doko ọmọ pẹ́. Àní gbogbo odò tí ò bá lébùté ní ń dàgbàrá. Oníṣẹ́ ọwọ́ mi kò ní gbèǹdéke kò ní wà ìkúrani ní ìjánu kò sí nǹkan lórí wípé ó fẹ́ jèrè gọbọi kò ní ìwà ọmọlúàbí bó ti wù ọmọ kò ní wà ìkúrani ní ìjánu tí í ṣe ìbúté odò.

ìbéèrè lọ́wọ́ àwọn tó ṣerú ẹ̀ lánàá ibo ni wọ́n wà. Ẹ jẹ́ kí lè jẹ́ gẹ́gẹ́ bí atọ́nà wa bá a ti ń palẹ̀mọ́ iṣẹ́ ọ̀la. Wípé iṣẹ́ tí mò ń ṣe yìí gan, kí làwọn nǹkan tí mo mú kanra tó jẹ́ gẹ́gẹ́ bí ìkóra ni ní ìjánu fún mi. Wípé àwọn nǹkan báyìí, àwọn nǹkan tọ̀hún mi ò ní lè dáwọ́ le nítorí wípé mo láfojúsùn àti di ńlá lóòótọ́, ṣùgbọ́n ó láwọn ìwà kan, ó láwọn ìṣesí kan, ó láwọn ìhùwàsí kan tí mi ò ní rawọ́ lébo tí wù ú mọ́. Nítorí pé iṣẹ́ ẹni tá a bá ń ṣe, òwò tá a bá yàn láàyò, ó yẹ kó láwọn nǹkan kan tá máa rí gẹ́gẹ́ bí ìwà kò tọ́, àwọn nǹkan kan tó yẹ ká yẹra fún, tá a sọ pé láyé ń bí a ò ní ṣe a ò ní dáwọ́lé. Nítorí wípé odò tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́sí tó lóun ò ní lébùté, ó padà dàgbára ni, ó ṣàn, ó di ohun tí àwọn èèyàn ń pamọ́ tán.

ọ̀rẹ́ fi yẹn sọ́wọ́ òsì má fi jẹun lẹ́yìn bá sì ń fọwọ́ òsì jẹun ẹ̀kan sí ẹ̀kọ́ sí okun àyà yẹn má gbàgbé ẹjọ́ máa jẹ́ gẹ́gẹ́ bí atọ́nà tá a máa fi ṣòdínwó ayé wa bá a ti ń bá iṣẹ́ wa lọ́lọ́la bá a ti ń tẹ̀wájú àwọn iṣẹ́ ta ni láti ṣe àti àlá àti dínlá àti jéèyàn tá ń bá káàkiri nílé ayé tá a wà níbí ibi àjọba ètò tònídé king sunny ade ẹjẹ ń fi igi gun lápá àtibẹ kí n pa àwo orin ọdá lódì kìjì kí n yí òkè díẹ kó gba yagiyagi nítorí ó fẹ ṣọwọ afẹfẹ òtútù lọwọ tàṣálẹ tòní látàrí àwọn àròrò ọdá òjò ó dà ń bọ lúbúlúbú látòdì kìjì

bẹ́ẹ̀ ni ẹ máa fi léyìí kó máa gbá yágiyági lápá tibẹ̀ nítorí pé ó fẹ́sọ̀ wá afẹ́fẹ́ òtútù ká fi ṣeré ìdárayá fúnnilókun. Ààrẹ ṣeun ẹ̀ẹ́tẹ̀ ń tẹ́tí gbọ́ ètò ṣọ́ wọ́ọ́yá nìkan ni Glo 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́.

kódà ó ní nǹkan kan tá a tún fẹ́ fi síra wa ní gbẹ́rẹ́ pàkọ́ lálẹ́ tòní lórí ètò ṣọwọ́yá. Ó náà ní wípé lóòótọ́ bí wọ́n bá ṣe ni lóore téèyàn ò bá dúpẹ́ lóòótọ́ yóò bá ní ò dáa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ìwé mọ́ wa náà ní ó dáa ká máa dúpẹ́ ṣùgbọ́n téèyàn ò bá dúpẹ́ ti yín kò lè wọ̀. Àmọ́ ohun tí ò dáa ni kí èèyàn wá fi ibi san ẹ̀san oore. Ó jẹ́ nǹkan tí ò dáa nítorí ó jẹ́ ohun tí ò dáa ó sì jẹ́ ohun tí ò bójúmu. Bọ́n bá ṣe yín lóore tẹ́ ẹ̀ bá dúpẹ́ ìyún lè má lè wọ̀ ṣùgbọ́n kéèyàn wá fi ibi ṣẹ̀san oore ó kù díẹ̀ káàtó. Gbìyànjú láti fi ibi ṣẹ̀san oore nítorí abini tún bini nítorí abèrè tún bèrè ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn bàbá mọ̀yánmọ́ ni àwọn bàbá mọ̀yánmọ́yán wọ́n ní ìgbọ̀nràn sàn bí ẹbọ ríru. Àwọn kan ní ju ẹbọ ríru. Ìgbọ̀nràn sàn bí ẹbọ ríru.

0: ládùúgbò.
1: Àmì àti àmì fún gbogbo ẹni tí ń gbìyànjú ajé, fún gbogbo ẹni tí ń fi inú ń dà níyàn wípé yóò da lọ́jọ́ kan. Ọ̀rẹ́ jẹ́ ń kúrò ní sáìdì ti àrízì àti kídọ̀ tí mo kọ́ lò lẹ́ẹ̀kan ní tó pèlẹ́ lẹ́dàá. Kí n tẹ̀wájú lórí ètò ṣọwọ́yá níkànnì Glo 99.1 FM. Mo sọ àwọn ọ̀rọ̀ méjì kan kalẹ̀ lẹ́ẹ̀kan. Ẹbí mi pé kí ni làbárí àwọn ọ̀rọ̀ méjèèjì yìí. Àlàyé pọ̀ púpọ̀ dáadáa ń bẹ̀, ọgbọ́n sì pọ̀ nínú àwọn ọ̀rọ̀ méjì yìí tá a fi kọ́ra wa lálẹ́ tòní.

tó bá di lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ a tún jọ lórí ọ̀fẹ́ àti fa ẹ̀kú dẹ́gbẹ̀rà lórí ètò sọ wọ ya ǹjẹ́ mò ń kí gbogbo àwọn tí a jọ dáadáa nǹkan pọ̀ ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ní pàápàá abojuto yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ní dédé àsìkò yìí ọ̀rẹ́ dọ́là ọ̀rẹ́ mọ́ni ọ̀rẹ́ ṣe a jọ ṣiṣẹ́ pọ̀ ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ bákan náà ní gírí wá wa ayẹyẹ ọjọ́ bí tànà ó tẹ̀wájú lónìí dáadáa ó gbẹdẹmukẹ jẹjẹ lọkọngbó ẹ ó dàgbà ẹ ó dògbò àdàgbàgbáyì ní ti gé ó ṣe ẹ ní ṣá ẹ ò ní tí. ẹ ti ṣe tọdún ẹ ṣẹ̀mí láṣẹ àdẹ́dà ẹ bùjì ẹ mojisola ọ̀làdélé báyìí lóye mo pè yín lórúkọ fi iṣẹ́ náà ni àwa ti kó ní di máìk a máa ṣe máa máa máa. ọ̀dà bákan náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ lójú ètò sọ́wọ́ ya mike halim ọbáfẹ́mi mọ́bọ́dí bíi gẹ̀ǹjì mo ń lọ fún tòní àpàdé àtúwádìí lọ́sẹ̀ tí ń bọ̀ láṣẹ àdẹ́dà adébọ̀wálé ọ̀la ṣe ní lórúkọ tèmi ẹ ṣeun tẹ́ ẹ tẹ́ ti gbọ́ alẹ́ burúkú ò nílẹ̀ wa láyìíjọ fa ẹ̀kú dẹ́gbẹ̀rẹ̀ àtúwádìí lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ ṣeun ẹ máa fi oṣù pàṣúmà ẹ máa fi ṣọ̀rọ̀ àjíjà mo fà yín lọ́wọ́ pàṣúmà kó dá yín lára yá síwájú àti síwájú sí ó ti di lọ́sẹ̀ tí ń bọ̀.

0: wọ.
1: Ṣogbó òní ká mọ́ ṣàmọ́ nǹkan ẹ bọ́ra.
0: Obìnrin òní kọ́ ìkọ́ ọbẹ̀ gan ní Nàìjíríà kókó aláǹgbámọ̀ àforílẹ̀-èdè China.
1: Òní bá pẹ́ ẹlẹ́mọ̀ṣọ́ mi o. Ìrèdí wọn.
0: Àìgbọ́ kú ọkọ́.
1: Aliu.
0: Àìgbọ́ tàdá.
1: Ẹni bá bá jẹ́.
0: Ipò ni mò ń lọ lálẹ́ tòní. Ọ̀dọ̀ olórin ni mò ń lọ. Mi ò lọ sọ́dọ̀ sójà. Mi ò lọ sọ́dọ̀ professor kankan. Mi ò lọ sọ́dọ̀ olùdásílẹ̀ kankan. Ọ̀dọ̀ olórin kan ni mò ń lọ.
1: Ayọ̀lá Àkànjí òní màmá òmi bí.
0: Tá a bá ń kà ní mí ní méjì mẹ́ta.
1: Adégbèrò.
0: Olórin tí mò ń sọ yóò pé ọdún méjìlá 12 years.
1: Sáfíà ara.
0: Tó ti gba ṣàwámà jẹ lọ́wọ́ ẹ bọ́ra.

0: àbí olóyè elémùré ògúnyẹmí.
1: wọ́n bá mú nùdí ọmọ ṣẹ̀ṣọ́ ìtúlẹ̀ kò ní mi bá ṣú sílẹ̀ ṣẹlẹ̀ kẹlẹ̀ kọ́.
0: ní ọjọ́ 25 oṣù kẹjọ 25th August 1944. ìlú kan wà lágbègbè ìkọ̀lé local government.
1: ṣépa kẹ̀ máa ń tọ̀ sílẹ̀ o ò ní rìn wọ ilé.
0: ìkọ̀lé local government yìí àwọn ìlú tó wà ń bẹ pọ̀ díẹ̀. ìkan lára ẹ̀ náà ń pè ní ìsábà ìsábà Èkìtì. ìsábà Èkìtì yìí gan-an ti bí elémùré ògúnyẹmí. ó ṣeéṣe kí ìtàn bàbá yìí kó gbà mí lọ́sẹ̀ mi.

0: ṣeéṣe kó gbà mí lọ́sẹ̀ méjì wọn ò ní kánjú.
1: Jẹ́mi gbóhùn ara mi o, jẹ́mi gbóhùn ara mi.
0: Orúkọ bàbá tó bí Elémùré Ògúnyẹmí.
1: Olúrú mi wí kọ́ lọ bẹ̀.
0: Àgbéṣù sì ni.
1: Lọ́bọ̀rẹ́ mi.

0: mo lérò pé bá mi ọlá sẹ́yìndé ajayi ń gbọ́ mi.
1: láti wíṣẹ́ rẹ̀ náà láyé ṣàṣẹ́ náà lọ́jà mọ̀rin mọ́kò.
0: ọmọ wọn níta ògbó.

0: Ẹ̀tí gbọ́ ìpolówó lẹ́kẹ́n.
1: Alọ́dọ̀ mi ò fún o.
2: Sèmọ̀ ya ṣe.
0: Ẹgbẹ́ òṣìṣẹ́ ti ìjọba àti BDC.
1: Bàbá ìlẹ́sẹ̀ jẹ́ o.
2: Sèmọ̀ ya ṣe. Fúnmi mọ bàbá ìlẹ́sẹ̀ jẹ́ o.
0: Tí wọ́n fún ní ìwé pẹ̀tọ̀ ẹ̀yìn ni kẹ́ máa faná ẹlẹ́tíríkì sílẹ̀.
2: Fúnmi mọ bàbá ìlẹ́sẹ̀ jẹ́ o.
1: Èrèmọ̀ ya ṣe wé fún mọ bàmí lẹ́sẹ̀ jẹ́ ìlò.
2: Èrèmọ̀ ya ṣe fún mọ bàmí lẹ́sẹ̀ jẹ́ ìlò.
0: Ara àwọn onígbọ̀wọ́ ètò yìí náà ni wọ́n.

0: ọkọ apábẹ fúnra
1: tí ò ní ìwé ẹ̀rí ilẹ̀ kan tàbí ti NEMSA.
0: Ó mú mi rájú.
1: Ṣó lè gbà tí NTA ṣe dókítà. Tó kọ́ṣẹ́ mọṣẹ́ kó gbà ọ́ lábẹ́rẹ́ ǹdí.
0: Iye tèmi èyí ò ló bí kọ́ lọ.
1: Ọ̀pọ̀lọpọ̀ ilé tí náà ń kílèmù láńlọ́ọ̀dù ownership lé lórí.
0: Ọ̀nà mo lọ.
1: Àìkọ́ṣẹ́, àìgbéṣẹ́ fakọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n lo substandard materials.
0: Èyẹ mo yọ ẹ̀jẹ̀ mi.
1: Ló ń fà á. Nọ́mbà wọn ni 003-709-8057. 003-709-8053. Okay, elemure oguyemi mo tun fe yi pada.
0: Okojo.
1: Okay, mo yi pada nisin o.
0: Ti wiwi kanja ase ligbere gutu ke mo suja ke mo suta lekite o. Mo kegbe petition ti erun mi fe bolo lori.
1: A ko petition mo.
0: Ode jade university Lekiti o. Ka ti mi.
1: Elemure Ogunyemi.
0: Jade libe o. Ka gbari gbo fe ku lola ka ti mi petition kiko e jade libe o.
1: Mama ẹjẹ́ ọmọ ìlú kan tó ń pè ní Ìjẹ̀lú Èkìtì.
0: Ìmọ̀ ẹja dìtẹ̀ ká mọ̀ dẹ̀.
1: Bàbá ẹ̀ lọ́mọ ìsábà. Ìyá ẹ̀ ọmọ Ìjẹ̀lú ni. Ìgbà tí olóògbé Elémùré Ògúnyẹmí ó lọ léèwé.
0: Fáyọ̀ṣe òkú.
1: Oh my God. Ó lọ sí St. Paul's Catholic School, Ìkọ̀lé Èkìtì. St. Paul's Catholic School, Ìkọ̀lé Èkìtì, 1954. Okay, mo tún yí ọ padà, mo tún yí padà nísìnyí, mo tún yí padà. Ibi Télémùré Ògúnyẹmí fẹ́ wà mí lọ, òun ò lọ bẹ̀. Ohun túre o, ẹ̀tún gbà ó pọ̀, mo kó wá ni.

0: jíjí lálẹ́ odò ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn ojú ẹ kọ́lọ̀ mo ti ní wò kánjú lálẹ́ tòní ó ṣe é ṣe kó gbà mí lọ́sẹ̀ méjì.
1: yóò kọ́ mà mí yàn kó kí ìbàdàn kó múrùúrùn mọ́lẹ̀ yà kéwì ọba.
0: Ayọ̀túndé Ọlọ́fin ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi kálẹ̀ o.
1: múrẹ́ o dákúndà bọ́ lémúrẹ́ o wà lémúrẹ́ o.
0: ọ̀kan pàtàkì lára ẹgbẹ́ ọmọ níyì fàkì.
1: ẹ̀wẹ̀lẹ̀ ẹlẹ́múrẹ́ dígbé ní túndé o.
0: ìgbà tí lémúrẹ́ ó délu Èkó ó lọ kọ́ṣẹ́ ká fa omi sílé tó lóyìnbó ń pè ní plumber. ó sá kúrò ńbẹ̀ ó nítorí pé ó mú ọwọ́ òun dọ̀tí pé iṣẹ́ ìdọ̀tí níṣẹ́ plumbing.

0: Igbaroke Youth Council.
1: Fẹ́lẹ́mùrẹ́ dídí gbọ́dù ìjọba o, èrò ni mo jíjà mẹ́fẹ̀ẹ́ jà gbàdó.
0: Lára àwọn alátìlẹ́yìn mi nìyẹn.
1: Yọ́dún jẹ́ ẹlẹ́dẹ̀ méjì ògbèrè pádì yìí. Odẹ̀tẹ̀ náà ti mú jọ nìkan tẹ̀lé.
0: Ẹnjìnì Ọládìípọ̀ Agbélẹ́ṣe.
1: Ìmọ̀ nìkan tẹ̀mọ̀ fẹ́ fọ olólo.
0: Tíkú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ yóò yọ sílẹ̀. Torí obìnrin ò ní kọ ìkan ọbẹ̀ ní Nàìjíríà kó kó aláǹgbá mọ́.

0: bonire se ofin gba mo e to ti fin o le parun elemure ogun yemi le kuro laye looto ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀ ń fọhùn síbẹ̀. Akínmadé Olúwakẹ́mi Fátọ́pẹ́ kalẹ̀ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹwà online ni mo kí. Bàbá Àlàrá ti padà wá o, Akínyẹmí Michael. Ara àwọn ògo tó jẹ́ wípé ó ti ara mi jáde ni. Gbára Ọlọ́run ò ní kú. Kankan ò ní ṣe ọ́. Ògo ló jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbàmí ní aṣíwájú. Tọ́lọ́wọ́n bá mi tún tò yín gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn mi. O ní fojú sunkún kankan nínú yín o. Mo tún yé léyìí padà kó mọ lọ bẹ́ẹ̀.
1: Ògùn yẹn mi dẹ́ òwe. Mo dẹ́ òwe. Ògùn yẹn mi dẹ́
0: ṣe rí pé bàbá yìí ṣiṣẹ́ sílẹ̀.
1: Ẹyẹ oko ìmọ̀ tẹ́rí bá wo ògùn yá mi dára.
0: Bíi pé kí n rí ìrùkẹ̀rẹ̀. Ajigi bọ̀sún. Olóyè tuntun nìyẹn. Lára àwọn ẹsẹ̀ gómìnà ọ̀rẹ́ mi alẹ́ ń bẹ o ó ti ẹ̀ pè mí. Congratulations the new west essay to his excellency. Inú mi máa ń dùn sí nǹkan dáadáa ni. Ìgì bọ̀sùn tí mò ń sọ yìí. Financial Secretary IYC Ìgbàrà Òkè ní. Òun ló di ẹsẹ̀ gómìnà yìí o.
1: Àdàbà tèdè bá ní bá yẹ ọ̀pá
0: o. Màámi mo dúpẹ́ Akínsẹ̀yà Ìkàlẹ́. Kalẹ lọmọ dára estate ní Gòbà. Kí gbogbo landlord àti landlady ọmọ dára estate. Kalẹ o. Sàrẹ ṣe. Tètè yín bá ń já.
1: Ọ̀pápá ló dá dérí o.
0: Ọmọ kékeré tọ́lọ̀ ń sọ sáàrin yín ló ń kí yín. Ó padà sórí elémùrẹ́ Ògúnyẹmí. Ṣé ẹ gbàgbé mo ni ó ṣeéṣe kó jẹ́ ọ̀sẹ̀ méjì ni màá fi sọ ìtàn elémùrẹ́ Ògúnyẹmí. Ṣé ẹ gbàgbé ibi tí mo sọ dé. Mo ló fi modern school ó fi ṣe auxiliary teacher nílùú kan tán pè ní Ìlárò ní ìpínlẹ̀ Ògùn. Ibi tí mo bá dé nìyẹn o.
1: Àbójú òṣè.
0: Olú ọmọ Fẹ́mi Ògúndàyìsí lorúkọ tèmi. Olú ọmọ tilẹ̀ Ìfàkì olóyè Bọ́ba Ṣẹ̀yẹ ti Bùjì Kingdom. Túndé sí yín lọ́rùn lálẹ́ tòní ẹ̀rọ ògùn ẹ̀ ṣe. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi mò kí yín. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi gan tó kàn wọ Ọlọ́run tó fọ́ sí mi lé yín lórí mò kí yín náà. Lẹ́mùrẹ́ Ògúnyẹmí ó padà gbaṣẹ́ akọ̀wé sí ilé iṣẹ́ kan tí ń jẹ́ Sabadin Company láàrin 1969 sí 1970. Lẹ́yìn oṣù díẹ̀ ó bá padà sílùú Èkó láti Ìlárò ìpínlẹ̀ Ogun. Ló bá rí iṣẹ́ sí Limpson Shoes ilé iṣẹ́ kan tí ń ṣe bàtà lọ́dún 1971 ni mo pé o. Paríparí ẹ̀ ló bá rí iṣẹ́ sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ Federal Ministry of Finance Lẹ́kọ̀ọ́. Federal Ministry of Finance pẹ̀lú sàtífíkẹ́ẹ̀tì more than 3. mẹ́ta wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ orin gan.
1: Olúlùkọ́ ẹgbẹ́ lẹ́yìn ni ọ̀gá ni wọ́n jẹ́.
0: Níbo ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ta lọ̀gá ẹ̀ nídìí iṣẹ́ orin? Ẹsẹ̀ ẹ̀ta ló mú nídìí iṣẹ́ orin? Ọdún wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ orin?
1: Àrò jùlọ lóye lèmi jùlọ lámì ìjímọ̀.
0: Ṣé kí n bẹ̀rẹ̀ báyìí?
1: Bàbá ẹ dá.
0: Bí kí n fèlè ìdọ̀jọ́ mẹ́jọ.
1: Ṣé mo rú bò ṣe kókó?
2: Òwúrà.
0: Owú ni, owú ni.
1: Oríwérì o.
2: Òwúrà lọ́jọ́.
1: Ẹ má foríwérì.
0: Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí pé.
1: Wọ́n mọ torí ká má bọ̀.
0: Elémùrẹ́ Ògúnyẹmí ò kọ́ iṣẹ́ orin lọ́wọ́ ẹni kankan o.
1: Lọ́jọ́.
2: Òwúrà lọ́jọ́.
0: Ó kù ṣẹ́jú máa ń dógún kétò yìí parí class captain ń wọlé. Òpè máa ń dógún mọ́ gan. Kómọ̀gì olówó òkèrè. Ó ti dé o, kalẹ́mbẹ́ o.
2: Òwúrà lọ́jọ́.
0: Elémùrẹ́ Ògúnyẹmí ò kọ́ṣẹ́ orin lọ́wọ́ ẹnikẹ́ni o.
1: Òwúrà lọ́jọ́.
2: Òwúrà lọ́jọ́.
0: Ohun tí bàbá yìí sọ fún mi gangan ngbà tó wà láyé ni mò ń sọ yìí.
1: Àgbáyé akẹ́kọ̀ọ́ mi pẹ̀lú.
2: Òwúrà.
0: Ṣùgbọ́n bàbá fẹ́ràn láti máa kọ orin Orlando ọwọ́.
1: Ọmọ àbámi kò
0: tó. Orin Aike Dairo. Arákùnrin kan tó ń jẹ́ Àlàbí.
1: Òwúrà lẹ́yìn.
0: Tó ń gbé ní Ṣomolú nílùú Èkó.
1: Òwúrà.
0: Níbi tẹ́lẹ́mùrẹ́ Ògúnyẹmí ń gbé ńgbà náà.
1: Yóò.
0: Ló ṣe atọ́nà elémùrẹ́. Torí ó ti ń ṣe àkíyèsí.
1: Ẹ wo lére mo bẹ́ẹ̀ni
0: o. Ó ti ń ṣàkíyèsí elémùrẹ́ Ògúnyẹmí.
2: Bó
0: ń wẹ̀ orin ni. Bó ń wọṣọ orin ni. Orin ni èyí ló mú kí ẹlẹ́jọ̀ kàìsába tó dolóògbé lọ́dún méjìlá sẹ́yìn tó gbé ìgbésẹ̀ tó kó àwọn èèyàn mẹ́fà jọ. Àwọn mẹ́fà náà jọ bẹ̀rẹ̀. Àwọn mẹ́fà péré ló bẹ̀rẹ̀ ńgbà náà. Wọ́n sì pe ara wọn ní Peter Elémùrẹ́ Ògúnyẹmí.
1: Bàtọ́lá mi lọ́dún.
0: Anekiti Native Blues. Peter Elémùrẹ́ Ògúnyẹmí. Anekiti Native Blues.
1: Bàtọ́lá.
0: Orúkọ tó ń jẹ́ ńgbà náà nìyẹn.
1: Mo lè lọ́rọ̀ sálù.
0: Ó yá kí n fi gìdó ń bí yìí. Ẹ jẹ́ ń gbé ìyá yìí wọlé. Akọni obìnrin.
1: Bàtọ́lá.
0: Ginger Natural Pass. Kemi Lobsam. Aláṣẹ Lobsam Natural Clinic.
1: Èyí ọmọ láyọ̀.
0: Nọmba 26 Ayégúnlẹ̀ Street.
1: Yẹyẹ náà.
0: Ó yá mọ̀ wọlé bọ̀.
1: Yẹyẹ náà.
0: Mọ̀ wọlé bọ̀, mọ̀ wọlé bọ̀. Ó yá ẹgbẹ́ wọlé, ẹ mọ̀ wọlé bọ̀.
3: Yà Natropath Kemi Lobsam tún ti dórí afẹ́fẹ́. Gbérédò yẹn sí Glow FM jọ.
4: Tún ti kalẹ̀ ńlẹ̀ yóò.
5: Lobsam segment látẹ́gùn.
4: Ètò tí ń tani lólobó nípa àlera onípò òjipò. Kálá bí o lè bára wa tó pọ̀. Kálé wa mẹ́díkálì fi tàǹbóyá tìrì gbẹdẹmukẹ o. Kálé wa kándọ̀.
5: Ó yá o.
4: Kájọ gbọ́ nípa ètò ìlera wa o. Lẹ́nu Natropath Kemi Lobsam ní Glow. Akupọ́jọ́rìsì tó mojú ewé àtẹ̀gbọ́n ìmọ̀ ìgbà lóde láti fi ṣèwòsàn. Nílẹ̀ yóò.
5: Ó mọ̀mọ̀ dé o.
4: Kemi Lobsam ò mọ̀mọ̀ gbóhùn sókè.
6: Tó bá ti ń di wípé ẹ̀jẹ̀ ò dé apá kan nínú àgọ́ ara wa, ibi tí wàhálà ti máa ń dìde.
3: Ìyẹn nìyẹn.
4: Iléeṣẹ́ Lobsam Natural Health Clinic, ilé ìwòsàn tó ń lo tewé àtẹ̀gbò ohun ọgbọ́n ìgbà lóde láti ìṣòwòsàn ló ń bá kéje tó yóò. Ìdojúkọ Ondo State High Court ni wọ́n wà ní gbòòrò Àkúrẹ́ mọ́ lọ́bẹ̀ lọ́gbà wòsàn ní wìtì wìtì. Natropath Akupọ́jọ́rìsì yín dé o. Ẹ sì tàǹkà ń kẹ́ farabalẹ̀ gbọ́ nípa ètò ìlera yín o lẹ́nu Lobsam tó ti wà ń gbó.
7: Wo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa nínú ilé, mo mọ̀ pé àlàáfíà lẹ́wà. Àlàáfíà yín ò ní di fíafíà o. Ẹ̀yin ń wò wípé tó o ní ti ń bá yín fínra tẹ́ẹ̀tì ẹ̀ lè sọ fún yàn tàbí tẹ́ẹ̀tì ẹ̀ ti sọ fún yàn tí ò sí ọ̀nà àbáyọ. Àlejò tájọ wà ń bí yóò wá ojútùú sí. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àyẹ̀wò àgọ́ ara yín tán, ọ̀nà àbáyọ kúrò nínú tó ń bá yín fínra yìí, wọ́n tún bá yín wá sí. Torí wọ́n ní ìmọ̀, wọ́n tún gba ìmọ̀ kún ìmọ̀ nílẹ̀ àti lókè òkun.
0: Aṣojú iléeṣẹ́ Lobsam Natural Health Clinic ti wà ń kalẹ̀.
8: Gbogbo ẹ̀yin tí ẹ̀ wá létẹ̀ ń gbọ́ wa. Olùdarí iléeṣẹ́ Lobsam Natural Health Clinic ní ìlú Àkúrẹ́. A rí wípé ki se gbogbo nkan to ba nse eyan lo ye ka te ma lo nkan to wa e je ka wo eso fun apere gbogbo awon eso won yi do ye pe oni se ko pato tabi omiran ti won se ninu agbo ara wa bi igba na ta lo ogun ni awon eso ri fun wa so ti aba wa si ile ise wa ta te sa yewo fun yin ati ma mo iru eso to je pe agbo ara yin fe o la wa ma je to je pe o ti e ma wa mu alaafia ba yin
7: ayewo ayewo ta ti e nso yi ki lo mu ki ti lobsam ko yato
8: o yato si gbogbo awon ayewo te ro wi pe e ti nse lateyin wa
7: iyen ni pe awon machine ti yin tun yato
8: o machine ti wa awon ero ta fe lo fun yin o yato te ba debe e ri won janti rere lo lokojo kan to je pe onikaluku lo de ni ise ko pato to nse te ba ri wi pe e ti se ayewo ri mo fe fi da yin loju pe ayewo te sese fe wa se ni ile ise wa o yato si awon ti e ti se lateyin wa o ma so akoko igba ti re pe ati ni doju ko yi ni agbo ara wa igba to ti debe abi nkan to je pe o te tun ma sele so mo fe ke wa si ile ise wa ke wa lo awon irinse won yi lolokojo kan e de ru wi pe alaafia yo je titin opolopo nkan to re nlo o na lo tun lo we have different body chemistry ohun to sise fun taye o sese ko ma sise fun kainde gbogbo awon fe pe won fe wa si ile ise wa lati wa se ayewo ara won pe aro la ma wa nigba ta ti jeun papa julo awon to je pe won o gbe ni ilu akure ti o je ka fi soko pe a ti ibudo jeun nigba ti a ba nbo lati wa se ayewo ara wa ti a mo si check up let us not do over the counter medication opolopo ti sora e di dokita fun ara e ni ile to je pe ogun to ti ko fun lati bi odun kan abi odun meji seyin nse lo pra lati lo ma tulo
7: kini anfani to wa ninu sisi ayewo ara eni gan
8: o ma je ka mo to je pe sokuku si wa abun ta nla koja ninu ago ara wa to je pe ti o won si gbangba nipa ayewo yi la ma wa fi mo ona si abayo ti alaafia ma fi je tiro eni be mo fe ko di mimo fun wa pe awon kan ta nla koja ko sojo to de be la bere si ni experience ninu ago ara wa sugbon ta ba se ayewo ara wa ohun ti o ti pe ti o ti wa ni ago ara wa ati ohun to je pe o se se ko tu wa ni ago ara wa ni ojo waju nipa ayewo yi la ma fi ri kedere
7: se owo losam se ko kan ni legun eyin
8: owo kekere la ma gba lowo yin igba ti e ba de ile ise wa te salaye ara yin ta mo ru ayewo te fe se igba yin la to ma mo oye to je pe o ma na yin lati se losam is there for you 24/7 in fact to ba ti e ni ko ti o ye ka se ki se bi ayewo ele ti awon loyinbo pe ni se ko e nilo lati so fun wa ohun ti e nla koja ninu ago ara it is the duty of the machine lati examine gbogbo ara yin a de so ohun ti e nla koja ninu ago ara wa o ti e tun ma so fun wa awon ti a nje tabi ta mu ta mo to je pe to se ijaba fun wa ninu ago ara wa ti e ba de ile ise wa le ma mo gbogbo ta so lori afefe sin is believing
7: e ba mi yonda number yin ke de wa so ibi ti losan ton wa
8: o wa ni number 26 ayegule street ni ilu akure adugbo to ko bi si gate high court fun eyin to je pe e fe ba wa soro lori whatsapp abi eyin to je pe e fe ma gba imoran lodo wa lori eto ilera yin ta npe ni daily health tips the same number yin na le si ma pe wa si 08038177268 08038177268 ajinde ara yo ma je
9: adekule o ma tojo meta se ko si wo bo se ri
10: aiso fori ku fo lajide to ba mi fira yi ni ori fifo sha ni oro ile rara mi ko ye mi
9: ti o ti lo se ayewo agbo ara re
10: rara o mo ko lo ogun ti mo ni sile ni
9: kai ko ye ko ri be self medication loloyinbo npe yi
10: nibo ni mo ti wa le se ayewo ohun
9: iwo ti gbo nipa Lawson National Health Care Center ni number 26 ayegunle street opposite high court akure ni won wa awon ero igba lori lo wa nbe fo orisirisi ayewo ibikibi te san ba sapamo si lagbo ara re yo wa sita yo tu so ona bayo asiri aisha isan ati pipe laye ti awon baba ati iya wa fi lo 100 years you be lo ni be ni won tu fun won ni imoran lori awon to ye ko je to ye ko mu iwa gbo awon orisirisi nkan ti o ni je ki agbara re gbobode aisan national product lo wa lodo won go to Lawson National Health Care Center for body check up treatment national product and counseling
10: ni bo ni address won yen
9: number 26 ayegule street opposite high court akure ni won wa wa gbo o gbodo je nko to lo se ayewo yi na aro kutu high telephone 0803 817 7268
10: ope o ara mi ti ya

0: kaabo. Mo fẹ́ gba ìpè márùn-ún.
1: Ogungun Yemi.
0: Lórí Elémùré Ogun Yemi.
1: Ara titun mo gbé didun dé.
0: Ẹ̀yin tẹ́ gbọ́ ètò yìí nìkan ni o.
1: Ẹ̀yin bèrè rè mọ́.
0: Ọjọ́ mẹ́jọ là á parí ẹ̀.
2: A ní máa mọ ohun mọ́ mi.
0: Orúkọ àwọn tọ́jọ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀. 08055511110 08055511110
1: Adakaye
0: tabi 0706 677 1822
1: Omode aso
0: 07066 77 1822
1: Onaje luwe ngimi yesu lalo
0: Hello.
3: Tu wa kujela taro.
0: Eka le o. Oruko yin bo le tin pe. Ah. Ore o.

0: Hello.
1: Ẹ bá ní wálẹ̀.
0: Ẹ kalẹ̀ orúkọ yín bolẹ̀ tí ń pè.
1: Kẹ́lẹ́kẹ́lẹ́ ju pẹ̀lú pé láti ìta bùlábẹ́ bí anú.
0: Ẹ ṣeun kí lè fẹ́ bá sọ.
1: Ẹ̀tọ́ lè gbé tẹ́ mú wá lálẹ́ mọ́ ẹ gan o.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Bọ́ láti bọ̀ máa kú sí lágbọ́ Ọlọ́run.
0: Àmì àmì
1: àmì. Ẹgbẹ́ tí ọ̀sẹ̀ síbi jùlọ má fi tàn tán ẹ̀ ó tó bẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ilé ayé ìgbà tí ó kọ iṣẹ́ fo tí ìwọ̀n tí gbogbo tí ìwọ̀n ẹ wá wọlé táwa wà nísìnyí.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbá ni o.
0: Ogunlé láti mẹ́kọ lọ o.
2: Bàbá mi kí ló tó fi lálẹ́.
0: Ok. Yẹmi bàbá ìwé. Olú ọmọ Fẹ́mi Ògúndàyí sí. Ìmí yìí tún wọlé o. Hello. Hello.
3: Olú ọmọ.
0: Ẹ kalẹ̀ o.
3: Bẹ́ẹ̀ni sí.
0: Bẹ́ẹ̀ni sá ọkùnrin lẹ̀ ń ké sí.
3: Mo kí alákòóso tó kẹ́dí fàkì o.
0: Orúkọ yín sá ìbọ̀lẹ̀ tí ń pè.
3: Orúkọ tèmi ni Jìnnà ọmọọba kọ́lẹ́ẹ̀dì tó yẹ láti Bàkúrẹ́.
0: Ẹ ṣeun sá.
3: Ẹ ṣe mọ̀ pé orí ló ní ṣe. Ẹni tí ò bá kàwé tọ́lọ́ba sọ pé àlàálà.
0: Kàbíyèsí.
3: Ẹ wo bàbá Elémùré, bàbá ẹni kò lọ ṣe kí ni Babaláwo Ọlọ́run fọ̀nà síbẹ̀. Ó ṣe wẹ́ẹ̀dì, ó ṣe àṣetì. Ó ṣe kílẹ̀, ó ṣe láṣetì. Ó ṣe plọ́ǹbì, ó ṣe láṣetì.
0: Ó padà
3: sí. Ẹ wá wo bẹ́ẹ̀ lọ sí gbogbo ẹ̀ jáde. Ó ti mọ bàbá Elémùré nígbà tán bẹ́ẹ̀ láti ní City Star.
0: Ẹ gbogbo ohun tí mo sọ yìí.
3: Ìgbàládùn àtọ́lọ́ kó bá fọ̀run kẹ́ wọn.
0: Mo fẹ́ kẹ́ ẹ já irọ́ tó bá wà ní gbogbo ohun tí mo sọ yìí.
3: O sì gbogbo nǹkan tẹ́ sọ ń bẹ̀ lórí àìtó pẹ́ta ti ń bọ̀.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Èmi tí mò ń sọ̀rọ̀ bàbá gan kọrin fún mi.
0: Ẹ ṣeun sá.
3: Ara àwọn fans ẹ ni mo jẹ́.
0: Ẹ ṣeun sá. Mo ń dágbére lénìí, ò ní dágbére lé ikú lọ́wọ́ mi, ò ní dágbére lé àìrùn lọ́wọ́ àtàìsàn. Ọjọ́ mẹ́jọ ènì ilẹ̀ tún gbọ́ mi. Lágbára Ọlọ́run ni ó. Màá lọ, màá bọ̀. Olówó ayé bí ti Jimmy Liu. Ẹni tẹ́fẹ́ bá mi sọ ẹ pè sórí nọ́mbà 003-553-0428. Orun Ayọ̀, láásù ó sign off. Ó dàárọ̀ sá, ó dàárọ̀ mà, ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.
4: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹ yẹ kẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́.